0: pọ̀npọ̀npọ̀ yìí mọ̀mọ́.
1: Lọ́wọ́ ni màmá, àjọ àyè ti gbà ó, ẹ tún bàmà bàjọ́ àránṣẹ́ o. Ìyẹn ni tọ́rọ wá wúlọ̀ ọ̀la ni ìyẹn jẹ́. Wúlọ̀ ọ̀la lẹ̀ ń tọ́rọ wá ń jẹ́, ó lóun wúlọ̀ ọ̀la lòun ẹ bàjọ́ àránṣẹ́ sóun náà kẹ́lẹ́ máa gbàdúrà fún ọmọ yín tó wà ń lo Ìbò. Àjọ àyè ti gbà ó, ẹ tẹ́ra má ju àmì o bá tún polówó ṣọ́ọ̀ṣì wà fún.
0: Ẹ polówó ṣọ́ọ̀ṣì.
1: Polówó fún kẹ̀yẹ, ó nítorí o mọ́tò lòun wá kọ́ gbé mọ́tò sí òun dì. Mi ní tó bá lè máa wo bàbá wa. Jísọ ni ọlọ́run òjijì. Ipé tó bá tẹ̀lé pé ọlọ́run á ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì o kì í ṣáà máa fi àjọ àránṣẹ́ sí. Bọ́sẹ̀ àti Ọláwálé lọ́n fowó ránṣẹ́
0: sí mi
1: o. 100,000 náà fún mi ìdá mẹ́wàá rí.
0: Ẹ tún mú ìdá mẹ́wàá wá.
1: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ ìní.
0: Ẹ tún san ìdá mẹ́wàá, ẹ rí bí san láti
1: ẹjọ́. Ìrírí san mo kàn ń di mọ́ra kiri ni kódà.
0: Màmá tún yọ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán, màmá ẹ ń fọyín 150. Màá tún fún màmá yìí 150,000 kí wọ́n lọ fi kún ọjà wọn. Àbẹ́ ẹ̀rí tán wọn ni ẹnìkan lé wọn ọba lé ní báre ẹ̀gàn yẹn ohun tí láńlọ́ọ̀dù ń fojú ẹ rí ẹgbẹ́ ọwọ́ yẹn lórí kì í sòpin rẹ̀ yóò lé ọ kó o lè bá àánú tọ̀run pàdé ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà yí ìtàn mi padà. Alábùkún ni fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ imo ti kìlọ̀ fún yín. Gbogbo ìgbà tẹ́ ẹ bá bára yín ẹ mọ̀ ṣàlejò. Gbogbo ọ̀nà tẹ́ ẹ bá ń lo ẹ mọ̀ sàánú. Wọ́n tún wá fún ìyá yẹn 100,000. Ìtọ́ kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe máa ń kígbe ẹ fún gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ti mọ̀ gbọ̀n bí owó. Ẹ̀sà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́njọ lọ́n lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ màmá mo sá mọ̀ pé wọ́n ní bíi láwọn tí ń sá. Yìí nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ. Ibi wọn ti ń sá. Àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sá. Níbo lo ti ń sá? Hallelujah. Department ibo lọ wà. I need department of the choir. I need department of usher. I need department of sanctuary keeper. I need department of protocol. I need department of youth. Different departments in comfort life. Níbo lo ti ń sá? Màmá níbi ilé mi ti ń sá. Ojú òsì tì mí pé mi ni pastor wọn. Èmi gba ti wú àwọn ìyá báyìí. Kí lẹ́lẹ́ máa ń tà náà mọ̀mọ́?
1: Ọṣẹ olómi ni mò ń tà.
0: Ọṣẹ olómi.
1: Olómi liquid soap.
0: Liquid.
1: Àti àìsá ni máa ń ṣe tà.
0: Ta ni máa bá yín ṣe?
1: Èmi náà mò ń ṣe.
0: Ẹ̀yin ni manufacturer.
1: Èmi ni mò ń ṣe fúnra mi.
0: Owó yẹn lè náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
1: Ẹ ṣe sá.
0: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà bọ̀. Ṣé ẹ wá dúró mọ̀mọ́ ẹ jẹ́ ń parí ọ̀rọ̀? Ṣé gbogbo ice cream yẹn ṣe wá là ẹ mú?
1: Ẹni tó tẹ̀lé mi ní ilé mú o. Mo ní ilé ti tutù, ilé ilé mú o, ilé tutù ju o.
0: O tutù.
1: O wá gbé fún bọ́ yẹn, o wá di, o wá gbé sí láìlọ tó máa mú.
0: Òun mú tiẹ̀. Ẹ yóò á jẹ nǹkan kan bẹ̀.
1: Mo jẹ rice, mo jẹ jollof rice yẹn, tan fried rice àti yun tan ké sínú ẹ̀, mo jẹ wọn.
0: Ẹ jẹ chicken
1: náà. Chicken apá ńlá kan. Wọ́n ní gbogbo ẹ̀ ni mo jẹ.
0: Aya!
1: Mi ò lè jẹ húngà mo délé gan, inú mi
0: ti dùn. Níbi tá ẹ yóò dé.
1: Àní bàbá ìlàjì ńlá kan gbé sí mo gbé délé.
0: Fa ìmọ̀ wá nìyẹn wà.
1: Mo ti mú ọmọ fún
0: àkàrà alẹ́ náà. Màmá yìí ire mi tó ń bọ̀.
1: Àní Jésù.
0: Bá a ṣe mọ ṣe ń jọ tìǹú, ogun wa tá à ń ṣe rè.
2: Ìgbìmọ̀ aláṣẹ àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò People's FM 104.1 Adó-Èkìtì ló ń fẹ̀sì kò ikú. Ọdẹ́kúnlẹ̀ Epaphras, Ọlọ́run òjijì. Mámá Tèmítáyọ̀, Ọdẹ́kúnlẹ̀ Epaphras, kú ayẹyẹ ọjọ́ àbí wọn.
3: Congratulations on your birthday today.
2: Ọmọ bíbí ìrọ̀nà ni yín. nilu adu ekiti idi ni ye o ta na fi kin lo sile iwe ilu adu ekiti
3: omo wa omo ekun la fi omo adu ora ara mo lori ekuru gbe omo ewi otu o ma roro ojo orijo kewi ba ti dotu laworo tu ila ti gbo ti joake riri la akun ni o omo oloke meji takotabo oloko sa omo ran pin ni da eru kuku a ma so pin ni pin ni o
2: happy birthday long life and prosperity igumanase a people's fm
4: nice oni ton lojo mi a ton yo inu wo ton dun olohun ba ngo e mura o gbo eyan omo olohun ni biki bita e ba wa lati iwo odun ni e ti wo moto gbagi gbo eyin te nbo latosun e kokko koja gbagi die te ba ti de ni gbagi e ni olohun ojijida te ba ngbo gbo tun wole gbosi wole be ni gbo bi to ba wo gbenu gate won asile loni lagbara olohun isin kan pe we ma ni o si ti waye an kin to mo lo gbo eyan omo olohun kan fi rugbin kan ti ka fi se tola kan fi da mewa re ti olohun irugbin dasi mi ni mo fe ko file ida mewo oluwa dasi mi account number church lele 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank ni account number church ni ti yan ba wa wole sare lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni yen Comfort Life Mission na ni o gbe jade ese bibeli ta fe ka laaro yi oni we isike o si le ka ko to mo bo o si le je gba oba de isike chapter 1 titi wo chapter 6 isike 1 to 6 bo gbe yan mo lohun to e ma ki be de yin loni e lo gbe nkan re se o happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan wo ni mo fe so testimony 080-88-71-65-66 080-88-71-65-66
5: Send the message here 32 FM 94.9 Fenye Laughter House Orioke Tente Premier Makola Ibadan Latin

0: Satani ko le ba mi du rara. Jesu lo fi fun mi. E ku dede woye o. O ko mi. Na ni Bola Are, Evangelist Doctor. Nje eti eti bo. Radio to un bale kan kan kan. Mbadan. Ni ha he. O na ni 32 FM 94.9. Eti bori. Ah. Teyan ba fe layo teyan ba fe yo teyan gbogbo to ba ijo ma yo awon gan ni sinkun ni won ma mu erin sinkun ni won ma mu ayo
1: emi le ri kan emi le ri kan emi ni e ba mi oluwa logo ogo lati e karo e ku se oluwa o emi suba re ni subo emi o gbogbo se ten se lori naro emi je lori dubule emi na ma le re olorun ninu madupe olorun te wa lade ti mo bibeli mo dupe o baba ma binu pe mo pe yin loruko emi na le re o mo yin olorun yin loko ninu aye mi emi ni mo se obe ri se opa won ba se o nitori o ti pe ti nkan yi ti ma dide ninu mi ti se maran odun mewa ninu mi ni apa left ni a dide arusoke a duro adabi ball mo lo si ni iwosan ni ngba kan won ni pe fibroid mi sugbon mo wa yin olorun logun bi pe nigba ti emi na ti mo ni aso eri mi ti mo ra mo wa fi bo ina yi nigba to ya mi iguro re mo mo wa yin olorun logun wi pe gbogbo to ma dide ninu mi nigba kugba ti mo ba ti feyin bele bayi yo dide ni ti o ma yi kiri mo yin olorun logo nitori pe mi gbiro re mo olorun emi ni mo se o oba won ba se o mo dupe o pe mi na faso eri mi mo fi bora mo fi sikun mi o si disappear ba mi yin olorun logo mo yin olorun logo baba emi suba re ni subo emi o e ko wa jepe e kere ko dele oruko jesu a
2: bi oro na ko ba mo gbon dani ani kin se lati odo olorun abi ile njona agbe ko ta ti ba si pe awon ayewo ati e fi ranse pelu erin o soro gbagbo nkan yi biribiri ninu asi ti lo o pe loruko ti e pe gege bi ayewo ti e fi ranse e pe o si ntoju be ni ara ni gbogbo je to olorun ibi melo ni mo fe de mo ti so tun ma so adura mi gba fun mi abi ibi melo mo fe de nigba ti ikore papo talagba se o ba to ẹkọ ọbẹ ni wípé ọlọrun a máa fi ohun èlò aláìlágbára gba mú ohun èlò alágbára a sì máa lo nǹkan láti fi ṣe ìwòsàn tàbí ṣe ìbùkún torí pé àwọn ni wọn ní ohun gbogbo ní kápá abáribi tí òjijì pétérù ti ń gbé aláìsàn dìde aribi tí wọn ti ń fi aṣọ pélébé pọọlù ṣiṣẹ àmì àti iṣẹ ìyanu ní ìṣe apostolic àwọn èèyàn ń wo ejò wọn sì ń gbé gbogbo kò padà sọdọ ọlọrun ìràpadà ẹmí ènìyàn wọn ní ọrọ tẹ ń ṣe wọnyí àmọ ọdọjú bílẹ ọpọlọpọ ya ní kankan ìwòsàn wọn ya ní kankan pẹlú irúgbìn ìràpadà wọn àwọn ọdọ ọpọlọpọ sílẹ fún ẹrí lórí ètò tòní ogun tó ṣẹyìn òní gbèrè mo bá ń yọ.
3: àtàdúgbò wo lẹ ti pè.
4: láti mọ ẹnìyà.
3: kí ọlọ́run ṣe fún yín tẹ fẹ́ jáde lé lórí wọn.
4: ọlọ́run ṣe fún mi ni pé aṣọ àpẹẹrẹ ìgbàgbọ́ tí mo aṣọ àdúrà nígbà tí mo rà ipe ọmọ mi kan wojú ọlọrun fún oyún dẹ ti ní ìdádó láti bí ọdún mẹrin so gbajúmọ ẹ wá pray sí aṣọ yẹn mú gbajúmọ wá dé ọdọ ẹ mú wá gbé aṣọ yẹn lé nínú pé lórúkọ jésù bàtí oṣù mọ oṣù tó ń bọ pé tòmí rí nǹkan oṣù ẹ dáde ọlọrun ti ṣe yanu ó ti wà ní oyún báyìí ni.
3: tẹ́ǹtẹ́ǹ dẹ̀ ń sọ ẹ ṣó dá yín lójú mọ́.
4: bẹ́ẹ̀ni sáwọ́ dá mi lójú sá àti bí ọdún mẹrin.
3: ẹnìyẹn
4: báyìí
3: èèyàn ṣe ń dán ìgbàgbọ́ wò yìí ó kọjá òye mi lórúkọ jésù ojú yìí ò ní bàjẹ́ o.
2: bí ọ̀rọ̀ náà kò bá mọ́gbọ́n dání a ní kí n ṣe látọ̀dọ̀ ọlọ́run èèyàn ń wojú ọlọ́run fún ọdún mẹ́rin ẹ wá mú aṣọ ẹgbẹ̀lẹ́ mi kan ọlẹ́dẹ̀sọ ó dẹ̀ padà bímọ náà láyé àtàláfíà ọlọ́run tí wọ́n fi òpé dá máa wọn lọ́gbọ́n wọ́n máa pọn mi sínú apẹ̀rẹ̀ láti fi dójú ti garawa ìrírí pé àwọn ìbá wọn pín ògò a dúpẹ́ o òun ẹ̀rí wa pé wọ́n ti bímọ ọmọ tán bí òní kú lórúkọ jésù kristi nazareti mo fẹ́ káwa náà lọ ṣe ohun kankan tí ó dàbẹ̀ ni pé kò mú ọgbọ́n dání o gba wa ta tun wa si bi pade ta o se laipe te n gojo olorun mo ni ke mu wo aso eti e ba ke bi yala aso kun ni omo bi omo kun ni tabi omo bi ke mo dani wa loruko jesu bibele ni ki o si agbe ninu ile mi a ko ni ri agbana ni wa gbogbo en te wa nu yin e bi were en te ti bi loruko jesu kristi ki ku ni pa mo akoto akari e ku orire
5: Emi ni mo fọ Ọlọrun sọ Adeniji
6: adubo ni ati wa jere
5: lati UI agbowo UI Ibadan Ọlọrun dara si mi lọpọlọpọ mo je gbese kan to ka mi laya to ba mi leru ti mo ni Ọlọrun ma je nse sin Ọlọrun apostle Taiwo ma le je nse sin Joshua nu fun mi ṣugbọn Ọlọrun gba gbogbo ogo ona to Ọlọrun gba san gbese yen ni bi pe a ṣàdúrà nígbà mo wá kọ àwọn tí mo jẹ ní gbèsè yẹn mo wá korúkọ gbogbo wọn sí mo wá kọ iye tí mo jẹ sí iwájú gbèsè yẹn mo wá fi sáàrin aṣọ yẹn mo wá fi sábẹ pílò mi mo wá fi ṣe àpẹẹrẹ ìgbàgbọ mo wá fi ń sùn lójoojúmọ so God who made me mi mọ bí mo ṣe yanjú gbèsè yẹn mi lè sọ pé báyìí ni mo ṣe yanjú gbèsè dájì ọtọọrọ ni mo ń sọ fún yín nítorí pé kí ni gbèsè yẹn ó bà mí lẹ́rù ó fẹ́ fún mi lápátẹ́ǹsán.
6: aṣọ àdúrà nígbà tí ẹ rà àwọn tí ẹ jẹ ń gbèsè.
5: ẹ mo kọ sí pépà mo wá kọ iye tí mo jẹ sí iwájú ẹ.
6: ọlọ́run sọ gbogbo gbèsè.
5: ọlọ́run sọ gbogbo àní jésù.
2: tí ọ̀rọ̀ náà kò bá mọ́gbọ́n dání a ní kí n ṣe láti ọ̀dọ̀ náà a kúkú gbọ́ nínú ẹ̀rí ní ìjẹ́jọ́ ẹni tó fẹ́ sanwó tó ná lọ kọ́ sínú kàlẹ́ndà tá a fún yín lọ́fẹ́ ẹ̀yin náà tún mú gbèsè ẹ̀bẹ̀rẹ̀ sí ní kọ sínú aṣọ àpẹẹrẹ ìgbàgbọ́ kò sí rọ́ńbẹ̀ ọlọ́run a máa fi ope dààmú àwọn ọlọ́gbọ́n ayé a máa fi ohun ìfàlẹ́ lágbára dààmú àwọn ohun tó lágbára ọlọ́run tó mú kí ọdún ojú bílẹ̀ yín kó yá ní kankan oṣù dasílẹ̀ yín rè gbogbo kò jẹ́ tọ́lọ́run orúkọ jésù ò ní jẹ́ gbèsè mọ́ o bolúwa tí ń bẹ tẹ́ mẹ́ẹ̀mẹ́ láàyè jésù ti gbé mi ẹ̀yin náà máa lọ́mú orílẹ̀-èdè àwọn tó tún ṣe ìràpadà tí wọ́n láàárọ̀ yìí àmọ́ kí ọdún ojú bílẹ̀ wọn kó yá ní kankan àmì.

Akojuma. Bí ọ̀rọ̀ náà kò bá mú ọgbọ́n dání, a ní kí n ṣe látọ̀dọ̀ Ọlọ́run. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ 32

0: wonti samu ti mo fẹran ju Psalm 150 verse 6 je ki on gbogbo to ni emi laaro ikoyin olorun eredi samu yi mo fi iroyin ayo yi wole o ojo kedogun osu karun sele kan sele ti o ti sele ni le yoruba ri ati gbo loke oya o je igba kokko pe ki won lo si ilewe kokko awon ma keko
1: ibase pe oluwa
0: oro yi kokko dabi igba tomode meji nsere igba to ya ni gbogbo ara ilu ba tese bo o mo so lori eto ni on the 17 gẹgẹ bi olorun ti se ba wa so oluwa yo so un la kan eti mejeji to ba gbo yo se kini yo bi olorun ba soro ati ke mo ni osu kejeje osu idasile olorun mo ki odun jubili awon to wa ni igbekun yo ya ni kankan adupe lowo are orilede yi gomina ipinle oyo awon omo ogun ile omo ogun ofurufu omo ogun olomi eso alaabo olopa nigeria police dss awon de ibile iru ekun network amotekun gbogbo àwọn tán jà fitifitin tán mú kí àdúrà wa kó sèso rere ẹ wọ ọlọ́run bó ṣe ń fi òpè dààmú àwọn ọlọgbọ́n ẹ wọ ẹ̀rí tá a gbọ́ wọlé yẹn ẹgbọ́ sí ọ̀rọ̀ náà mú ọgbọ́n dání bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ wí fún àwọn tó lọ dóòlà ẹ̀mí àwọn oríire local government yóò ọlọ́run wá ń fi ohun èlò aláìlágbára dààmú àwọn ohun èlò tó lágbára bí wòlíì kan bá jáde tó bá ní àdúrà ṣọ́ọ̀ṣì òun ló gbé wọn jáde ẹ kígbe ó lé bí àfà kan bá jáde tó bá ní àdúrà tó ń gbà pásánálì ló gbé wọn jáde ẹ kígbe ó lé bí oníjẹ̀jẹ̀ kan bá jáde tó ní à ń tóun ṣe ló jẹ́ kan jáde ẹni ó lé èrèdí rèé kódà ẹni tí ò mọ ọlọ́run ṣùgbọ́n tó gba nǹkan kan gbọ́ ó fi ìta.

wọn mú àwọn wọ̀nyí wọn fi track àwọn family àwọn ọ̀daràn wọ̀nyí nígbà ni wọ́n ń súnmọ́ wọn ó wá dàbí ìgbà tí ọmọdé méjì ń ṣeré àbíbí ìgbà tí ọmọdé méjì ń ṣeré wọ́n mú àwọn mọ̀lẹ́bí agbésùnmí yìí àwọn kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ yìí àwọn kan ní òkè ọya àwọn kan ní àárín gbùngbùn nàìjíríà wọ́n mú àwọn ìbátan wọ́n mú ọmọ wọ́n mú ìyàwó wọn àwọn àfihàn pé iṣẹ́ rí báyìí tí kankan náà ọmọ yìí bá sọnù ẹ̀mí gbogbo mọ̀lẹ́bí tí yín náà lọ sí abẹ́ni lórí òfẹ́ ká bẹ̀ òun lórí

dúpẹ́ lọ́wọ́ àwọn tí ọlọ́run lò pàápàá àwọn ìdílé tó pàdánù nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ through Michael tí wọ́n ṣe ní sùtà kan tó lọ irúdó olùkọ́ kan náà tí wọ́n pàdánù akí ẹbí wọn pé kọ́lọ́run kó ràn wọ́n nínú bí àwọn ìjọba wá wà nǹkan ṣe fún wọn náà adẹ̀dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ òṣèlú o sábàbí ni gbogbo àwọn ẹlẹ́sìn lọ gbé jẹ pátápátá kọ́ máa fi ẹ̀sìn da ilẹ̀ yorùbá rú àjẹkílànà ọmọkúlò.

báyìí ni ọkọ òun kọ mọtò òun kọ ọpọlọpọ mọ pé màmá yìí ó dàbẹ ni pọ ńláàlá trauma arúgbálọwọ gómìnà ìpínlẹ ọyọ kó wọn lọ sí ibùba àwọn ọmọ ogun vision 2 níbi tí wọn gbé ń gba ìtọjú ó dàbò rí bàbá arẹwà obìnrin ni wọn wá di àdìmọlẹ fún màmá wọn pààrọ aṣọ kan tó ti wọ. Síbẹ̀síbẹ̀ a ò tí ì lè sinmi o. Ẹ má ti jẹ́ kí a sinmi o. Wọ́n fi àsìkò ibẹ̀ gbogbo ẹ̀yin ọdẹ ìbílẹ̀. Ẹ̀yin tẹ̀ ń ṣàtakò ara yín. Ẹ̀yin lọ́balọ́ba. Ẹ jẹ́ ká sọ̀kan o. Ọ̀rọ̀ òṣèlú là ń pè é. Òṣèlú wo?

0: ìkíní ń bè sọ àsárá jẹ nǹkan kékeré báyìí ní mọ́ndà ìgbéyàwó oru àdúgbà fún irúgbìn ìràpàtà àti ìgbọ́nà ti wí náà bíbélì nígbà tí a dá ìkú lọ sí ọ̀nà pàdé ó làwọn dàbí ẹni tí ń láàlá ìgbéyàwó yẹn yóò ní ayọ̀ nínú èṣù ẹ̀ṣẹ̀ ò ní í yà wọ́n o wọ́n bá kọ́ wọ́n bàbú mo bá yín yẹ̀ o àwọn tó tún ṣe ìràpadà ti wọn lónìí á mú kí ọdún júbílì ti wọn náà kó yá ní kankan á dá wọn sílẹ̀ fún ẹ̀rín ní kankan á dá ìkọlọ́kọlọ́kọ padà àmì.
1: Ọlọ́run àwọn bàbá wa.
2: Ọlọ́run àwọn bàbá wa.
1: Ọlọ́run àwọn.
0: Ọlọ́run àwọn bàbá wa.
2: Ọlọ́run.
0: À ń darí ògo padà. Ọlọ́run àwọn bàbá ìgbàgbọ́.
1: Gbàgbà.
0: Ọlọ́run bàbá tí wọ́n ń ti ẹ̀sìn ní tòótọ́. Ní Nàìjíríà.
1: Ọlọ́run ẹ̀yọ́ àgbà.
0: Ní ìlérí pé ẹnì kankan ní bá yín pé ògo yín o. Ó ní ọ̀rọ̀ tí mo sọ síwájú.
1: Ọlọ́run
0: àwọn bàbá. Àwọn pásítọ̀ kan tó ń sọ pé àwọn làwọn ràn kankan lọ́bẹ̀. Àdúrà gbogbo ayé.
1: Àdúrà
0: àwọn alábíyámọ́. Àdúrà ìjọ kọ̀ọ̀kan tí wọn ò tilẹ̀ pariwo.
1: Ọlọ́run àwọn.
0: Àdúrà àwọn tí a ò tilẹ̀ mọ̀ rí. Gbogbo ẹ̀ lọ́lọ́run papọ̀ tó gbọ́.
1: Ọlọ́run.
0: Àdá wọn sílẹ̀ fún ẹ̀rí.
1: Àgbààgbà.
0: Ní ìjọ mẹ́jọ lágbára Ọlọ́run. Ọlọ́run bàbá wa yóò tún gbànà yá láàrin wa.
1: Bàbá wa.
0: Ní gbọ̀ngàn ẹ̀rí wa.
1: Ọlọ́run.
0: Mo fẹ́ àná gbogbo ẹsẹ̀.
1: Ọlọ́run
0: àwọn bàbá wa. Ẹgbọ́n jẹrí máyà ó ní ilẹ̀ ilẹ̀ gbọ́ ọ̀rọ̀ olùwà yẹn ní pé ilẹ̀ ní etí.
1: Ọlọ́run àwọn bàbá.
0: Ìwé mẹ́rin jẹ́ ká mọ̀ pé ilẹ̀ láàánú. Ó ló gbé kóra dáta Abrahamu mi.
1: Ọlọ́run
0: àwọn. Ilẹ̀ ṣeun tí ó ti ṣe rí. Ó gbódi ń di èèyàn mọ́ sí wọlẹ̀ lọ láàyè. Ẹni pé ogun ayé rẹ̀ yóò wọlẹ̀ láàyè.
1: Ọ̀ àgbààgbà.
0: Máa náà tẹ ẹsẹ̀ yẹn ẹ ò ní ṣílẹ̀ tẹ̀. Pàápàá
1: ó
0: ní ẹ̀yin tẹ̀ ń wojú Ọlọ́run fún ọmọ ìdí ẹjọ́ Ọlọ́run ẹ̀mí yẹn kan ta mẹ́pa ẹ̀yin náà mú aṣọ ọmọ
1: bí
0: èyí tó bá fẹ́ bí wá
1: a
0: fi gbàdúrà pọ̀ náà ni a sì fún yín láwọn ìtọ́ni
1: wọ̀nyí
0: ní ìjọ mẹ́jọ a pàdé ní gbọ̀ngàn kí lè jẹ́ ká lọ sí àwùjọ wa Ọlọ́run tí kì í kọ́ ni tọ́pẹ́. Ẹjọ́ mo ṣàlàyé pé kí là ń pè ní ìní.
3: Kẹ́gbọ́n kan ni kàbùrò sá lọ.
0: Ẹ̀yin tẹ̀ ń tẹ àtẹ̀ránṣẹ́ pé kí ni àsùnwọ̀n ìjọ tá ń lò.
3: Mi mọ̀ o.
0: Stanbic IBTC Bank 00176454 82 Alade Olúbùnmi Fọláṣadé.
3: Kẹ́gbọ́n kan.
0: Ọlọ́run ẹ̀dá èmi náà sílẹ̀ fún ẹ̀rí.
3: Mo sá lọ.
0: Ẹ mú kí ọdún júbìlì tèmi náà kò yá ní kankan.
3: Mi mọ̀ o.
0: Ẹnu ti pé àwọn ọ̀kan àfihàn wọn o ní tó ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ lásìkò ìjọba kan.
3: Ìkànnì o.
0: Wọ́n lọ ra àwọn tó padà dégun ò jẹ́ èèyàn mọ́.
3: O kì í kọ̀yàn.
0: A dá wọn sílẹ̀ fún ẹ̀rí. Ẹ dá èmi náà sílẹ̀ fún ẹ̀rí. Lórí ètò yìí.
3: O kì í kọ̀ni o.
0: Ẹ dá ìkòlò mi padà mo ń sọ tèmi ni. Kí ni ìwọ náà ti pàdánù? Màmá yẹn dàbí ẹni tí ó ń là lọ fọwọ́ gbá orí mú. Ó ní ọkọ mi ń kọ́. Olówó onímọ́tò mi ń kọ́. Trauma ni. Ọlọ́run gbọ́.
3: Thank you, Lord.
0: Alòkojúran lòun wa. Ó tún ẹ rí kó ṣe gìrì báyìí. Ó ta jí padà. Ó dàbẹ̀ ni pé wọ́n láàlá.
3: Ẹ jẹ́ kó kọ̀ wá ní àṣírí wá.
0: Ẹja lọ sí àwùjọ wa.
3: Owó ń tà mọ́.
0: Àwọn abímọ máa wo ọ̀tá Ọlọ́run. Kódà Ààrẹ Tinubu, Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ ṣe yìí kudos. Àti ẹ̀yin ọmọ ológun ilẹ̀ tó furufú.
3: Ó
0: gbọ́ ẹ̀yin tí ẹ wọnú igbó lọ.
3: Tọ́ba ilé ṣí.
0: Orúkọ yín ò ní parẹ́ nínú ìtàn láyéláyé. Síbẹ̀ má ti jẹ́ ká kására o. Òbí rere a máa gbọmọ rẹ̀ lọ́wọ́ kìnìún. Ẹgbọ́n tí Dávidì sọ.

0: àwọn olóyè ti tete dá sí lórí baba wa Adélakùn baba kọrin kọrin lórí àwọn àti ọmọ wọn mo mọ kọlọrun a gba ogo
1: sípa tó dádé fún ọ
0: ọlọrun a gba ogo a ni jẹbi lórí ọmọ
1: Adéọládé
0: ẹja lọ sí àwùjọ wa ẹja wo n tó ṣẹlẹ ẹja wojú Mariam Yusuf àfin
1: àdúgbò
0: pé Joseph Mariam ò para rẹ mọ o toro fẹ gbé nkan jẹ pẹlú n tó ṣẹlẹ sí baba abimọ ma wo ìyá abimọ ma wo ọta ọlọrun ni o ni jẹbi lórí ọmọ white
1: ọpọ ẹ wa ṣe
0: ẹja lọ táwọn tí kọ́ màlàdé ó yá jùgbà

0: àwọn Miriam Yusuf jáde nílùú Ìlọbù. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn dìde ní ọdún náà lọ. Gbogbo akitiyan láti rí bàbá Miriam ló já sí pàbó. Ọpẹ́ o, Miriam wà láyé, ó sì ń ṣe dáadáa. Síwájú sí i, ìyá Miriam Yusuf náà kò tún sọ̀rọ̀ wípé ó tún bí àfín. Síbẹ̀ bàbá Miriam kọ̀ wípé àwọn ò ní àfín nínú ilé àwọn. Ìwọ náà lè wà ní ìkóríta yìí o, òkúta àtàwọn ọmọlé kọ sílẹ̀. Ẹ gbọ́ ohun tí ìyá Miriam wí.
1: Ìgbà tí màá sì kọ́ bí màá kò kọ́ bí fún pé ṣe kọ́lọ̀ ilé mi. Ìgbà tí mo fẹ́ bí ẹlẹ́ẹ̀kejì náà ni kọ́lọ̀ ilé. So ó ṣe rí pé ọmọ ìdáyé báyìí tó dọ́sùn tó sọ pé àfẹ́ ló bí. So láti gbà yẹn ni tí chéjì yẹn sàn ti wà bí kò fóúnjẹ lẹ̀ bí kò mọ̀ fílẹ̀ bí kò sá lọ nílé. So wá rí pé ọmọ ìwà ń dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀. Sẹ́ńdìsì yẹn sá yàtọ̀ débi pé àbí bí ìgbà pé wọ́n yá ipò kan ni mo ti gbé oyún wá. So ńgbà tó wá yá títí gbogbo àwọn tó jẹ́ fámìlì kọ̀ọ̀kan wọ́n ń fetí ketí pé bó ló ṣe rí bó ló ti ṣe. So àwọn tí ó sọ tó dáa àwọn mìíràn wọ̀nyí sọ tó dáa. Ó ṣàṣeyarí nìyẹn pé ọmọ yìí kò fẹ́ rí nínú ilé rárá. Ìfúnra ẹ̀ jọ kan ó sọ fún pé ó jókòó lẹ́nu ọ̀nà àbáwọ̀ ọ̀nà pálọ̀ báyìí ló bá ń sọ fún pé àti ẹ̀mẹ tí wọ́n jọ ń tiẹ̀ níbo ni wọ́n ti wá ń tiẹ̀. So lọmọ ìbá bẹ̀rẹ̀ sí ní sunkún kò sáà tù gẹ́gẹ́ bí abiyamọ pé kó mọ̀ wò. So ká ṣàmọ́ fọ̀rọ̀ gùn làbọ̀làbọ̀ rẹ̀ mo ṣáà forí tì pé kò sẹ́ni tí mo fẹ́ kó wọn fún mo ṣáà dùn bẹ́ẹ̀ títí mo tó lóyún mi. Oyún mi ti máa wá nìyẹn ó kàn bàǹkẹ́ jẹ́ ni ìgbà tí màá bí ọmọ yẹn náà tó jẹ́ àfùyín. So o sì wá di pé lẹ́yìn bá ti wá kí ni pé ẹ pé wá sọ pé àfin ló bì ẹ máa mú lọ. Gbogbo àwọn fámìlì mi tá máa sọ pé ẹ pé wọ́n gbọ́ ẹ máa mú lọ ẹ máa mú lọ. So gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní bẹ̀ pé kán jọ pé ké gòmí fi le pé àwọn sì máa mú sùgbọ́n kó sà ní sùúrù. So bó ṣe rí pé gbogbo èèyàn túká tán tílẹ̀ fi o bó ṣe bẹ̀rẹ̀ sí ní léwa jáde nìyẹn. Ó léwa jáde lóru mọ̀mọ́ kan gbà wá sọ́dọ̀ asun ọjọ́ mẹ́rin lọ́dọ̀ mọ̀mọ́ yẹn. So ó bá tún pe ọmọ mọ̀mọ́ yẹn lórí fóun pé mọ̀mọ́ rẹ̀ gba ìyàwó mi sọ́dọ̀. So àwọn yẹn tún ti wá síta. So láti gbà yẹn mo ti ń bá yí mi rí fámìlì kankan láti bèrè ọmọ mi ó kàn kó wọn rí bí ọtí ìbá wá sí ìta ìjẹ bẹẹ. So tí ìyàwó bá wà lára jù máa sọ pé káwọn ọmọ mi lọ gba oúnjẹ káàkiri. Fífò kan lé ara ìyá ni èyí kékeré wà níbẹ̀ torí ibi yẹn ọwọ́ fi ní pa wá ní ńlá wa.
0: Ṣèbí nítorí ògo ni. Tó bá dédé àárín ọ̀sán upload ẹ̀ sórí TikTok apostle Tekobo. Miriam Oku o, ó wà láàyè o. Bàbá Miriam Oku kúò lójú kan náà. Abímọ máa wò. Bàbá ìtìgbàgbé pé n tí òun dà sí ilẹ̀ ìyàwó òun òní ilẹ̀ mú jáde. Ó gbàgbé pé àfin gan ọmọ ni wọ́n. Àwọn àfin sì ń ṣe dáadáa. Kódà a rí àfin tó jẹ́ kan gbòógì nínú àwọn oníròyìn. Ó sì ń ṣe dáadáa gan tó ń bímọ. Ntó pọ̀ sórí ilẹ̀ ní ilẹ̀ mú jáde. Àrípé a rí oríṣiríṣi ilẹ̀ ló wà. A rí àwọn òyìnbó. Aláwọ̀ funfun. A rí aláwọ̀ dúdú. Tán dúdú gan. A rí àwọn ṣokoléètì. Bẹ́ẹ̀ ni ilẹ̀ ṣe jẹ́.

dúpẹ́ pọ́lọ́run sáàpì mi yọ tó ṣẹ̀dá mi tí ó gba bọ̀dẹ̀ gbàdúrà tí ẹ ṣe fún àjọ sunday ọlọ́run ó pé mi o àdúrà tèmi náà gbà o ṣẹdúrà pé àdúrà mi ti gbà tá a sì ń jọ sunday náà dúpẹ́ o dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àpòsí púpọ̀ tó jẹun dòkú lónìí o tó jẹun dòkú tó jẹun dòkú tó jẹun fàṣọ mọ́ sẹ́lẹ̀ dúpẹ́ lọ́wọ́.

0: ṣiṣẹ́ wa anointi yin sẹ́nu ayé mi o dúpẹ́ lọ́wọ́ yín o.
1: Gbogbo ogójẹ tọlọrun ètò àtẹ̀síwájú láago mẹ́sàn-án bọ̀ máa rán mi sáwọn opó méjì kan. Lẹ́ẹ̀kan sí adarí ògo padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run bàbá wa ọlọ́run ilẹ̀ Yorùbá tó gbàdúrà papọ̀ tí gbogbo wa gbà. Ẹni tó pé mo pé nígbà táwọn kan fi ẹ̀hónú hàn gan àwọn tíṣẹ́ ògbómọ̀ṣọ́ àwọn náà gbàdúrà kíkankíkan ẹyẹ kan bá wá jáde tó ní àdúrà àti ṣọ́ọ̀ṣì tó ń lè kan ló gbà lé wọn lórí àti jẹni àbí tí àfa kan bá jáde tó ní àyà kan tó ń ká tó ń lè kan ló gbà tàbí oníṣẹ̀ṣẹ̀ kan tó ní tóun gbé àti jẹni. Àdúrà àpapọ̀ ọmọ Nàìjíríà tó dá wọn sílẹ̀ fún ẹ̀rọ á dá ìwọ náà sílẹ̀ fún ẹ̀rọ. Stanbic IBTC Bank 00 1764 5482 ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Aki ààrẹ, aki gómìnà, aki gbogbo ẹgbẹ́ ológun pátápátá àti gbogbo àwa fàdúrà jagun. A ti rí fíìmù tí wọ́n yà báyìí wọ́n á ti fíìmù ni fíìmù ti jáde báyìí. Gbogbo ògójẹ tọlọ́run àlẹ́ pàdánù ìjọba ọ̀run ẹ jẹ́ ká pàdé ní aago mẹ́sàn-án àbọ̀ 08169537433 lẹ́yìn irúgbìn rẹ kò pè mí fún àdúrà àti ìtọ́ni. Stanbic IBTC Bank 00 1764 5482 àsùnwọ̀n ìjọ wa nìyẹn ọlọ́run kò ṣe ní ìtẹ́wọ́gbà a pàdé laago mẹ́sàn-án àbọ̀ lẹ́ẹ̀kan sí mo kíyín káàbọ̀ sí land of the bat ilẹ̀ abínibí yín ẹ káàbọ̀.

ẹ ó gbà farabalẹ̀ díẹ̀ gbogbo rẹ̀ máa ṣàlàyé fún gbogbo wa pátápátá. Pẹ́tọ̀ wa ọ̀dà ẹ fi hàn wá ní ìsìn nínú májẹ̀mú láíláí ẹ fi hàn wá ní ìsìn nínú kí májẹ̀mú láíláí ó tó bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ fi hàn wá nú májẹ̀mú tuntun nǹkan tí wọ́n kọ́ àti wọ́n ní ọ̀yá mọ́ sàǹdà mẹ́wàá wọ́n ní jésù lòdì sí ìrọ̀ ìwé Matthew orí kẹta ó lé lógún ẹ jẹ́ ń fẹlé ìparí ẹ̀ ẹsẹ̀ kẹta ó lé lógún ó ní ègbéni fún yín ẹ̀yin akọ̀wé àti farisí àgàbàgebè nítorí tí ẹ̀yin gba ìdá mẹ́wàá míǹtì àti anise àti kúmínì ẹ̀yin sì ti fi ọ̀ràn tí ó tóbi jù nínú òfin sílẹ̀ láìse ìdájọ́ àánú àti ìgbàgbọ́ wọ̀nyí ni ọ̀tọ̀ tẹ́yìn ìbá se láìsí fi ìyókù sílẹ̀ láìse láì fi ìyókù sílẹ̀ láìse ẹ rí tí jésù sọ bí ni ọlẹ́ mọ́ gbàdà mẹ́wàá ẹ sòótọ́ ẹ ṣèdájọ́ ẹ ṣàánú ìdá mẹ́wàá lẹ ranjú mọ́ ẹ mọ̀ pé àtàánú àti ìdájọ́ àti ìgbàgbọ́ ìlọ yẹ kẹ́ ẹ máa ṣe láì fi ìdá mẹ́wàá lẹ̀ kó lòdì sí o ẹ bá máa gbàdá mẹ́wàá yín lọ ṣùgbọ́n ẹ fàánú kun ẹ fi ìdájọ́ kun ẹ fi ìgbàgbọ́ kun jésù lọ fọ́ sí ìdá mẹ́wàá níbí ẹnikẹ́ni àṣẹ alẹ́ á dìde tó sọ pé a máa san ìdá mẹ́wàá ṣe ìgbà mo ní wọ́n ní mi sí lọ́dọ̀ èṣù ẹ ní sọ pé pẹ́tọ̀ wa eléyìí ò ga pọ̀ nígbà bá ṣàlàyé rẹ̀ ẹ mọ̀ ẹ̀yàn wẹjú lẹ́rù bá inú èṣù ọ̀dàn fún bí ìrere jésù ṣe ń gbilẹ̀ kò sì lè gbilẹ̀ láìṣòwò ń ló ṣe tako kó wọ́ ọmọ bá a sí ta ìròyìn rere jésù ẹ̀yìn ẹwàwọ́ èèyàn wa tí a kó lọ lógbò má sọ ọ́ tí mo sọ fún pé ń pàṣẹ orí ọ̀fẹ́ ọlọ́run mo lọ gbàdúrà kalẹ̀ bẹ́ẹ̀ àdúpẹ́ wọn ti tú wọn lẹ̀ bó lẹ́sẹ̀ lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi bí ẹ ti ń gbọ́ mi tí ìbá sowó owó ni kéèyàn ọmọ wà rówó wá lórí rédíò ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mọ̀ pàdánù ìdínà gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ọ̀yá ẹ gbé fóònù yín ta mo kúkú ti sọ wọn ọmọ sọ léraléra ni mi è tètè gbọ́ mo ní ọ̀yá ẹ sí fesibúùkù yẹn mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi kẹ́ ẹ fọ́lò mi lórí fesibúùkù yẹn báyìí rẹ gbadé ògúnlànà òní fesibúùkù mi torí gbà mo gbé àdúrà kalẹ̀ nípa àwọn tí wọ́n jí gbé lọ tá a dúpẹ́ lọ ọlọ́run pa ti rí mo sọ lórí fesibúùkù ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ti rí àní a tó ọ̀tàlélé ìgbà ó dín díẹ̀ orí fesibúùkù lọ̀pọ̀ ti rí ọ̀yá sí fesibúùkù yín ẹ wá rẹ gbadé ògúnlànà revgbade ó yẹ fọ́lò mi bẹ̀ báyìí ẹ̀yin tẹ́ bá ní instagram rev gbadé ògúnlànà náà ni ó yẹ wá kẹ́ fọ́lò mi bẹ̀ báyìí ẹ̀yin tó bá jẹ́ pé tiktok lẹ́ni rev gbadé nìkan nìyún ó yẹ fọ́lò mi bẹ̀ báyìí ǹjẹ́ ẹ mọ̀ pé mo ní àwọn fídíò tó lé lọ́ọ̀dúnrún lórí youtube bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ̀yin tẹ́ bá ní youtube ọ̀yá ẹ wá gbadé ògúnlànà bẹ́ẹ̀ kẹ subscribe sí channel mi ọtán ọ̀pọ̀ nǹkan tá à ń ṣe lóde òní orí ẹ̀rọ ayélujára là ń gbé sí ó yẹ fọ́lò mi báyìí rev gbadé ògúnlànà facebook rev gbadé ògúnlànà instagram rev gbadé tiktok gbadé ògúnlànà youtube ẹ subscribe sí youtube mi báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi mo ní ẹ̀kọ́ fífi fúnni ọlọ́run ló ní nǹkọ yín ń ọ̀kọ́ wọn ní ìgbà mo ṣe pàìtàn ní èèfò àmúrò níjọ́ sí ọlọ́run sì sọ fún mi pé mo dènà ìbùkún òun fáwọn èèyàn òun ń ọ̀fẹ́ kó tún àkúsì mi bẹ́ẹ̀ gbogbo nǹkan mo gbọ́dọ̀ kọ́ yín
e wa wo eyan ogbon ri ni o eyan o se kini kan ni o a fojo kan le le kan soso lodun ta ma fi owo ranse nitori eko ori afefe paito wai elomi o ni mo ti mo pe bi an lo nti ori oso inti mo ti ko yin logbon odun o le lai bere kobo lowo enikeni mo gbojo si lekun bukan le fun yin e be mo so fun yin to ba se an ti o tu yin je ni eh garagara le se e ku mo pe pa to enti we yo je olon ti pe si e sugbon e to ni fun yin pe idani leko ti nse yan lafani ka kiri le yoba eyan na godo lori ofe ati ran lowo ami amo kan te fi si mi di sin gbogbo yin le je nleri ma ni e godo fi kobo ran se si mi e lo fun jo yin sugbon gbogbo wa ki ma de na ori ofe olohun fun yin e kan lodun na la ma se lagbaro olohun ijo aba se won so fun yin e ti gbaradi le a ti mo pe ose yi o ose te eyan ma fowo ranse fun se ranse paito wa ni eyin to lohun ti wo san eyin te ti ri bukan a eyin te ti keko eyin no le so pe ise ranse te eyan ran lo re ngba baya ngba ba tasiko won ko yin de be e mo pe ibi lebe le yan ti mo le je ibe lati bere patapata won ko yin gbogbo e jo mejo e oro lori ida mewa na la tesi waju npa re emi na npa eto gbogbo yin o emi npa eto gbadde ogun lana 07034189189 in the number WhatsApp mi e mo pe tesi lasan ni o 07034189189 order o tun di jo mejo adupe

ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú wíwú ẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn lótòsí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

ni n ò ní yé búramúramù níjù méjì àsúnrí ò sí lọ́jà gbọ́ ìkànnì tí ó ṣe bíi 32fm sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀ 32fm 94.9 à ń fẹ̀ ní.

0: abi ti o dija je ko ba to ah e bo ti mo gbe eni o le ni awon ti o mo olorun gan gbadura awon to je abi amo peru kire omo wo omo rin se oda igba ti awon olukan to nfi ehon nu o o lagbara gan o tun so papa ifehonu o ni ogbomoso o so di papa adura ijo nbere si ni gba adura bi gba ta apetero ni ahamo awon eyan fi tara gba adura oda awon ijo ti o si lori social media won yan awe ijo kan ba ni ijo mi ni emi ni won lo ni o le ni o fe jeun ni apapo adura awon mo Nigeria ada won sile fun eri ninu osu idasile fun eri yi oni ni ojo kijila osu keje ami mejila so olorun ati eniyan po beyin ami meje so olorun ati eniyan po ami mejila kan ti pe osu mejila lo wa ninu osu ta pe ni calendar niyan awon eyin jesu je mejila amo esteli eya won mejila ni o da leyin bipo egberun marun apere mejila seku omo jairu ti ojo omo odun mejila ohun na gbo talita kumi ninu we bibeli itumo talita kumi ede greek ni dide be ni ami meje duro fun ami ase pe ya ti se so ni ibere osu yi ti mo osu yi san 138 verse 8 mama kawe o adegoke kawe o e mora latodun mejo
1: oluwa yo so ti se ti emi ni ase pe
0: oluwa yo so ti se temi ni ase pe osu ase pe re olorun se ase pe idasile eri awon ti won ko lo ni orire local government yi oníkàlùkù ṣe wọlé alua táwọn èèyàn ń gbàwẹ̀ tó ń gbàdúrà tó níkàlùkù ń pépé ọlọ́run tó gbàgbọ́ pẹ̀lú ìtara mo dẹ̀ sọ mo ní àdúrà tá a bá gbà tí ò bá ti sí ìgbésẹ̀ nú fúgbà gbà tí ọlọ́run yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti aládàáni kan dìde wọ́n wọnú ògbó lọ àwọn èèyàn náà fẹ́ lọ láti fíìmù ni wọ́n fẹ́ dẹmọ ni cruise ni pérépéré ààrẹ pàṣẹ gbogbo ikọ̀ ọmọ ogun nàìjíríà pátápátá èmi ni ogun ọmọ ogun òfurufú torí ilẹ̀ torí omi dss àwọn ọlọ́pàá àwọn civil defence àti àwọn àmọ̀tẹ́kùn ìró ẹkùn network táwọn náà kọ́kọ́ gbé iṣẹ́ yìí o din ti gbogbo awon olode ti won mo na nipa ti won mo na be yen won ya wonu ogbo ijo sin fi itara gba adura gege bi awon to wa ni ahamo bi ti peteru oro yi wa dabi bi oro na ba mu ogbon dari bi awon eri ta gbo leyin ta ba korin akowole ani bi oro na ko ba mu ogbon dani ani kin se latodo olorun wọ́n lo drone ó track ibi tán wà àwọn tó mọ̀ nípa bí a ṣe ń ba bọ́ǹbù jẹ́ gbogbo wọn ṣiṣẹ́ takuntakun wọ́n wá mú àwọn mẹ́fà kan ọmọ yorùbá mẹ́ta wà nú wọn tí mi ò ní dárúkọ wọn wọ́n mọ ẹ̀yà mẹ́ta náà nílẹ̀ haúsá ẹsìn mọ̀ kẹ́yà méjì kan pọ́pùlà nílẹ̀ haúsá àwọn ni agbódegbà àwọn wọ̀nyí náà máa ń gbé oúnjẹ lọ fún wọn àwọn nọ́mbà wọn epo pẹtiró nígbà tí wọ́n mú wọn àwọn yẹn bẹ̀rẹ̀ sí níjúwe àṣàwọn ẹranko wọ̀nyí náà àṣàwọn náà ní wọn lọ́mọ wọn níyàwó wọn ní iyè kan wọn ní ìbátan wọn bá ń kó ìyàwó wọn kó ọmọ tiwọn náà wọn ń kó ìbátan wọn àwọn tí wọn rí kó ní ọyọ ń bí ní ọjọ àwọn tí wọn rí kó ní àrùn gbùngbùn nàìjíríà àwọn tí wọn rí kó ní ilẹ̀ haúsá ṣé mo kàn sì ti ń fi fọ́nrán ránṣẹ́ sáwọn ìjọba àwọn ayé àwòrán àwọn ẹbí tiwọn náà pé tí kan ní àwọn ọmọ yìí bá sọnù.

ẹ ti dáràn o abẹ́ni lórí àwọn náà fẹ́ kú àwọn ọmọ ogun ilẹ̀ òfurufú ẹ̀ṣọ́ aláàbò àwọn ọdẹ ìbílẹ̀ oníkálukú ń súnmọ́ wọn ngara tí wọ́n yọ sí wọn lójijì iye wọn ra àwọn náà wọ́n sàlàsàlà fún ẹ̀mí wọn wọ́n pa kétékété sí wọn lára wọ́n sì mú àwọn mẹ́jọ nínú wọn arúgbọ́lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí ó ní mo ti sọ pé nígbà tí a bá sọ kan ogun aṣẹ àdúrà tá a bá gbà tí ò bá sí ìgbésẹ̀ ẹ bá rántí lẹ́yìn ìgbésẹ̀ ààrẹ tí wọ́n ní kí gbogbo àwọn ológun àwọn tó mọ̀ nípa ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn amúnimúyè arúgbọ́lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ yìí náà ẹni gbà tá a ní kó má fi sọ̀rọ̀ òṣèlú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí gómìnà sọ sábàbí ni ìgbà táwọn kéde pé àwọn fẹ́ lọ fún ipò ààrẹ ní ọjọ́ Thursday ọjọ́ Friday ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sábàbí ni ẹni pé ọwọ́ gẹ́gẹ́ ní ṣáájú ijó àwọn kan ti gbàlejò ọ̀rọ̀ yìí ó ti mú tiẹ̀ sìn wọlé ó sì ní táwọn tí wọ́n jọ gbàlejò ìjọ sọ tí wọ́n ń jà fún ó fi wá wọ̀nyí pé

0: 32FM 94.9.
1: Emi le ri kan, emi le ri kan, emi ni e ba mi Oluwa logo ogo lati e karo e ku se Oluwa o emi suba re ni subo emi o gbo se ten si lori naro emi je lori dubule emi na ma le re Olorun ninu madupe Olorun te wa lade ti mo bibeli mo dupe o baba e ma binu pe mo pe yin loruko emi na le re o mo yin Olorun yin loko ninu aye mi emi ni mo si ọbẹ̀ ríṣẹ́ ọba àwọn ọba ṣe o nítorí ó ti pẹ́ tí nǹkan yìí ti máa ń dìde nínú mi kì í sì mọ̀ràn ọdún mẹ́wàá nínú mi ní apá left ni a dìde a rú sókè yìí a dúró a dàbí bọ́ọ̀lù mo lọ sílé ìwòsàn nígbà kan wọ́n ní pé fibroid mi ṣùgbọ́n mo wá yan ọlọ́run lógo wípé nígbà tí èmi náà tí mo ní aṣọ ẹ̀rí mi tí mo rà mo wá fi ń bo inú yìí nígbà tó yá mi ìgbúrò rẹ̀ mọ́ mo wá yan ọlọ́run lógo wípé gbogbo tó máa ń dìde nínú mi nígbàkúgbà tí mo bá ti fẹ̀yìn bẹ́lẹ̀ báyìí yóò dìde ni tí ó máa yí kiri mo yan ọlọ́run lógo nítorí pé mi ìgbúrò rẹ̀ mọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ṣe o ọba àwọn ọba ṣe o mo dúpẹ́ o wípé mi náà faṣọ ẹ̀rí mi mo fi búra mo fi síkùn mi ó sì dìsápíà ẹ bá mi yan ọlọ́run lógo mo yan ọlọ́run lógo bàbá ẹ̀mí ṣubú ara ẹ̀mí ṣubú ẹ̀mí o ẹ kò wá jẹ̀pẹ́ ẹ kéré èkó délé lórúkọ jésù.
2: Bí ọ̀rọ̀ náà kò bá mọgbọ́n dání a ní kí n ṣe láti ọ̀dọ̀ ọlọ́run àbí ilé ń jóná àgbẹ̀kọ́tọ̀ àti ìbásí pé àwọn àyẹ̀wò àti ẹ̀fi ránṣẹ́ pẹ̀lú ẹ̀rí ó ṣòro ó gbàgbọ́ nǹkan yí biribiri nínú ẹ̀sìn tí lọ wọ́n pe lórúkọ tí ẹ pé gẹ́gẹ́ bí àyẹ̀wò tí ẹ fi ránṣẹ́ ni pé kò sí tó jù bẹ́ẹ̀ ní ara yín gbogbo jẹ́ tọ́lọ́run ibi mélòó ni mo fẹ́ dé mo ti sọ tó máa sọ àdúrà mi gbà fún yín àbí ibi mélòó mo fẹ́ dé nígbà tí ìkórè bá pọ̀ tálágbà ṣe ò bá tó ẹ̀kọ́ ọ̀bẹ ni wípé ọlọ́run a máa fi ohun èlò aláìlágbára gbà mú ohun èlò alágbára a sì máa lo nǹkan láti fi ṣe ìwòsàn tàbí ṣe ìbùkún torí pé àwọn ni wọ́n ní ohun gbogbo ní kápá àbáribi tí òjì tí pétérù ti ń gbé aláìsàn dìde àríbi tí wọ́n ti ń fi aṣọ pélébé pọ́ọ̀lù ṣiṣẹ́ ọ̀nà àti iṣẹ́ ìyanu ní ṣe àpọ́stólì àwọn èèyàn ń wo ìjò wọ́n sì ń yè gbogbo kò padà sọ́dọ̀ ọlọ́run ìràpadà ẹ̀mí ènìyàn ó ní ọ̀rọ̀ tẹ́ ń ṣe wọ̀nyí a mọ̀ lójú bílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ya ní kankan ìwòsàn wọn ya ní kankan pẹ̀lú irúgbìn ìràpadà wọn a ó dọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ fún ẹ̀rí lórí ètò tòní ogun tó ṣẹ̀yìn òní gbèrè mọ́ mo bá yín yọ.
3: Àtàdúgbò wo lẹ ti pè?
4: Láti mọ ẹnu ya.
3: Kí Ọlọ́run ṣe fún yín tẹ fẹ́ jáde lé lórí wọn?
4: Ọlọ́run ṣe fún mi ni pé aṣọ àpẹẹrẹ ìgbàgbọ́ tí mo aṣọ àdúrà nígbà tí mo rà. Láti mọ dọ́dọ̀ yín mo ní pé kẹ bá ń pírèsì pípẹ́ ọmọ mi kan wo ju Ọlọ́run fún oyún dẹ̀ sí ní ìdádúró láti bí ọdún mẹ́rin. So ìgbà tí mo ẹ wá pírèsì aṣọ yẹn mo pàtí mo wá dé ọ̀dọ̀ ẹ̀ mo wá gbé aṣọ yẹn lé nínú pé lórúkọ jésù màtí mo sì tó ń bọ̀ pé tòmí rí nǹkan oṣù ẹ̀ dáde Ọlọ́run ti ṣe yanu ó ti wà nínú oyún báyìí.
3: Kẹ́ńtẹ́ǹdẹ̀ ń sọ ẹ ṣó dá yín lójú mọ̀.
4: Bẹ́ẹ̀ni sà ó dá mi lójú sà àti bí ọdún mẹ́rin.
3: Ẹnìyẹn gangan kan.
4: Kò sí lọ́dọ̀ mi bì sà.
3: Tẹ̀dẹ̀ ti lọ sí hospital wọn ti confam.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Lórúkọ Jésù ojú yẹn ò ní bàjẹ́ o.
4: Àmì Jésù.
2: Bí ọ̀rọ̀ náà kò bá mọ́gbọ́n dání a ní kí n ṣe látọ̀dọ̀ ọlọ́run èèyàn ń wojú ọlọ́run fún ọdún mẹ́rin ẹ wá mú aṣọ ẹgbẹ́lé mi kan ọlẹ́dẹ̀sọ ó dẹ̀ padà bímọ náà láyé àtàlàáfíà. Ọlọ́run tí mo fi òpin dá máa wọn lọ́gbọ́n wọ́n á máa pọn mi sínú apẹ̀rẹ̀ láti fi dojú ti garawa ìrírí pé àwọn ìbá wọn pín ògò a dúpẹ́ o òun ẹ̀rí wa pé wọ́n ti bímọ ọmọ tọ́jú òní kú lórúkọ Jésù Kristi Nazareti. Mo fẹ́ káwa náà lọ ṣe ohun kankan tí ó dàbẹ̀ ni pé kò mú ọgbọ́n dání gbogbo àwa tá a tún wá síbi ìpàdé tá a ó ṣe láìpẹ́ tẹ́ ń wojú ọlọ́run mo ní kẹ́ ẹ̀ ń wo aṣọ etí ẹ̀ bá kẹ́ bí yálà aṣọ ọkùnrin ọmọkùnrin tàbí ọmọbìnrin kẹ́ ẹ̀ mọ̀ dání wa lórúkọ Jésù bíbélì ni kí o sí àgbẹ̀ nínú ilé mi a kò ní rí àgbà láàrin wa gbogbo ẹ̀yin tẹ́ wa ní oyún ẹbí wẹ́rẹ́ ẹ̀ǹtẹ́ ti bí lórúkọ Jésù Kristi ikú ò ní pamọ́ àkọ́tọ̀ àkárí ẹ kú oríire
5: Emi ni mo fọ Ọlọrun so Adeniji.
6: Adúgbò ni e ti wa jẹri.
5: Lati UI Agbowo UI Ibadan. Ọlọrun dara si mi lọpọlọpọ. Mo je gbese kan to ka mi laya to ba mi leru ti mo ni Ọlọrun ma je nse sin. Ọlọrun Apostle Taiwo ma le je nse sin. Jo sanu fun mi. Ṣùgbọ́n Ọlọ́run gba gbogbo ògo. Ọ̀nà t'Ọlọ́run gbà san gbèsè yẹn ni wípé aṣàdúrà mi gbà mo wá kọ àwọn tí mo jẹ ní gbèsè yẹn, mo wá kọ orúkọ gbogbo wọn sí, mo wá kọ iye tí mo jẹ sí iwájú gbèsè yẹn, mo wá fi sáàrin aṣọ yẹn, mo wá fi sábẹ́ pílò mi, mo wá fi ṣe àpẹẹrẹ ìgbàgbọ́, mo wá fi ń sùn lójoojúmọ́. So God will need me ni mo bi mo se yanju gbese yen mi le so pe bayi ni mo se yanju gbese ah daddy o toro ni mo so fun yin nitori pe kini gbese yen o ba mi leru o fe fun mi la attention
6: ajo adura mi gba tera awon te je gbese
5: eh mo ko ti paper mo wa ko ye ti mo je ti waju e
6: igbagbo soke ikojo gbun olorun ti gbogbo gbese
5: olorun so olorun so gbogbo ani jesus
2: ti oro na ko ba mo gbon dani a ní kí n ṣe láti ọ̀dọ̀ náà akókó gbọ́ nínú ẹ̀rí ní ìjẹ́jọ́ ẹni tí ó fẹ́ sanwó tó náà lọ́nkọ́ sínú kàlẹ́ndà tá a fún yín lọ́fẹ́ ẹ̀yin náà tún mú gbèsè ẹ̀bẹ̀rẹ̀ sí ní kọ sínú aṣọ àpẹẹrẹ ìgbàgbọ́ kò sí rọ́ńbẹ̀ ọlọ́run a máa fi ope dààmú àwọn ọlọ́gbọ́n ayé a máa fi ohun ìfàlẹ́ lágbára dààmú àwọn ohun tó lágbára ọlọ́run tó mú kí ọdún júbílì yín kó yáde kankan oṣù dásílẹ̀ yín rè gbogbo kò jẹ́ t'ọlọ́run orúkọ jésù ẹ̀ ò ní jẹ́ gbèsè mọ́ o bolúwa tí ń bẹ tẹ̀mẹ̀ bẹ̀ láàyè jésù ti gbé mi ẹ̀yin náà máa lọ́mú orílẹ̀-èdè àwọn tó tún ṣe ìràpadà tí wọ́n láàárọ̀ yìí á mú kí ọdún júbílì wọn kó yáde kankan àmín.

gbèsè mo wa kọ gbogbo gbèsè mi sínú kàlẹ́ndà wa kọ gbogbo gbèsè mi sínú ẹṣẹ mo sì san gbogbo gbèsè ẹgbẹ́ sọmọ pọlọ dání. Ọ̀rọ̀ náà bá dàbẹ̀ nípò mú ọgbọ́n dání àbí tí ọ̀rọ̀ náà kò bá mú ọgbọ́n dání a ní kì í ṣe látọ̀dọ̀ ọlọ́run. Mo ní kankan tó ń yí píríírí lẹ́yìn tí mo ti náwó náà ra mo wá fi aṣọ kan bẹ̀ ẹgbọ́n sọmọ pọlọ dání. Ọ̀rọ̀ dìndìn rìn ìgò òróró kan ó wá ń tu sí kòkò ọdún júbìlì rẹ yóò yá ní kankan o. Odún lórí Krista pata ilẹ̀ mìíràn ẹ̀yìn ọ̀rìn ni ó fi ẹ̀yìn tí a gbélébù tá a bá tú yín jẹ. Gbogbo tí sátani ti kó lọ nínú àgọ́ ara rẹ. Ojú tá a ti kó lọ ẹsẹ̀ tá a ti kó lọ. Nígbà tó bá rí ọmọ rẹ tó ti ń wá tipẹ́tipẹ́ lẹ́yìn irúgbìn rẹ ọlọ́run bá má jẹ̀mú àdàbẹ̀ nípò ńláàlà. Màmá prínsípà yẹn ó dàbẹ̀ nípò ńláàlà ó ní mọ́tò mi ń kọ́ ó rò pé ó ń wà lójúràn ni ó wá tají mọ́tò kẹ̀ lẹ́yìn yẹn ló yàtọ̀ wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ àwọn tí ọlọ́run lò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ẹlẹgbẹjẹgbẹ ẹyin tẹ fàdúrà jagun àtàwọn tó ní fíìmù ni wọn ń yà àti rí àwòrán.

0: darapọ̀ mọ́ wà láyọ̀ Ọlọ́run yóò bá rìn àwọn da ìwọ náà sílẹ̀ fún ẹ̀rí o ohun gbogbo tí ṣe tẹ̀lé a ó ṣe ní àṣẹ pé lẹ́yìn ètò yìí ìwọ lẹ̀rí kan ó dẹ jẹ́ ká gba àwọn ẹ̀rí ìyanu yìí fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ Abaka Sina White ó yá jùgbà.
1: bàbá mi bàbá dáadáa gbanigbani lọ́jọ́ sòro gbanigbani lọ́jọ́ ògòlè èmi náà lẹ́rìí o èmi ni mrs ọmọlára yusufu ìyá sakiru láì tí mo ní wọn mú ọmọ mi láwọn ọlọpàá límbí àmú sodiki tí mo ní wọn mú tí mo pè yín ẹni kí n má bẹrù kí n má fòyà ẹni kí n má bẹ̀ mú òfì sílẹ̀ kí n fọkànbalẹ̀ wọn ti fi sodiki sílẹ̀ lálẹ́ àná o wọn ti fi lẹ́la lé àná mo dúpẹ́ mo gbọ́ lọ́wọ́ bá yé ga o ọlọ́run ṣẹnu ayé èmi náà lẹ́rìí o nígbà kan náà mo pè lérí sodiki náà mo ní àwọn èèyàn sọ fún mi wọ́n ní mo gbigbó wọ́n ní mo oògùn olóró mo pè yí ẹni kí n ṣètọ́ni lórí rẹ̀ mo ṣe ìtọ́ni lórí rẹ̀ ọlọ́run bá ń ṣẹ́gun èèyàn náà nú ayé rẹ̀ kò mọ nǹkan kan mọ́ o wọ́n tún ti dá lẹ̀ o mo dúpẹ́ mo yin ọlọ́run yín mo yin ọlọ́run yín lógo ẹ sì mo dúpẹ́ ẹ sì mi o ọlọ́run bá ń ṣe lárúgbó wòlíì o ẹ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹ ní fira yín ṣe ẹ ní fẹ́ ya ara yín ṣe o ẹ ní fíyàwó yín ṣe o mo dúpẹ́ mo mọ̀ lóore o èmi náà lẹ́rìí ẹ̀rí mi nìyí o ọlọ́run ṣẹnu ayé mi o ṣẹnu ayé sodiki mo dúpẹ́ o mo yin ọlọ́run yín lógo ọlọ́run ṣe o.
2: àmì màmá sodiki ẹja dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìlú tó rí bó ṣe rí ló jẹ́ káwọn ọmọ wa máa sá káàkiri líbíà nílẹ̀ lẹ́mí líbíà lẹ́gbẹ̀ẹ́ nàìjíríà ọlọ́run kò dá sọ́rọ̀ orílẹ̀-èdè ni kò dá wa náà sílẹ̀ fún ẹ̀rí kò dá orílẹ̀-èdè wa sílẹ̀ fún ẹ̀rí àdúpẹ́ tọ́lọ́run mú kí ọdún júbílì ọmọ náà ya ni kankan nípa fífa yẹn pẹ̀lú ẹ̀rí tó dájú lórúkọ jésù kò tún mú mọ́ jésù ló wá ti gbé ogun náà mi wọn ní tájò gbé sájò lórúkọ jésù wọn níran sájò a mú kí ọdún júbílì ọmọ náà ya ni kankan lórúkọ jésù ẹ jèrè wọn ẹ kú àmójúbà rẹ kú etí gbọ́ o.
3: ẹ̀lọ́ dáàdì ẹ káàárọ̀ sá kó ojúmọ́ sá o dáàdì mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpè yín o ìkan ọwọ́ ọlọ́run yín ó rìn nínú ayé ọmọ náà wọ́n ti ní kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ padà o dáàdì mo dúpẹ́ mo mọ̀ lórí ìpè yín pé mi o dáàdì mo dúpẹ́ torí pé ọlọ́run fi ìpè yín ó fi pọ́n mi lé dáàdì mo dúpẹ́ o ọlọ́run yín rìn ìkáwọ́ ọlọ́run yín rìn mo dúpẹ́ torí pé mo ní ẹ̀rí lórí ọmọ náà wọ́n ti dá padà sẹ́nu iṣẹ́ ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà láàárọ̀ ìyẹn Monday o dáàdì mo dúpẹ́ o ọlọ́run ní fi yín sílẹ̀ o iná pè yín ò ní kú o ẹ̀mí iṣẹ́ ogun bọ́ sínú ogun ẹ̀mí tún ìdè bọ́ sínú ìdè ṣé o dáàdì mo dúpẹ́ mo mọ̀ lóore o wọ́n ti gba ọmọ yìí padà o dáàdì ẹ ṣé o ẹ̀ní ṣìṣe lágbára ọlọ́run o ẹ ra àánú gbà ibi òní bá yín kò ní bá ọmọ yín o ẹṣẹ́ o dáàdì mo mọ̀ lóore o ẹṣẹ́ o dáàdì.
2: ẹ jẹ́ ká máa darí ògo padà sọ́dọ̀ ọlọ́run ibẹ̀ lè nígbà tí a dá ìkó lọ sí òní padà àwádà bẹni tí ńláńlá ọlọ́run tí mo ń dá padà lórí ètò yìí nìyẹn ohun orí yẹn tó padà wulẹ̀ kan ṣiṣẹ́ yẹn ò ní bọ́ wọn ní tàjò gbé ṣáájú wọn kéré oko délé àwọn tí wọn ti ṣe irúgbìn ìràpadà wọn lórúkọ jésù gbogbo ìkọlọ ni ó padà àjọ fògo fún ọlọ́run nínú oṣù àṣepé yìí oṣù ohun gbogbo tí ń ṣe tiwa ní àṣepé lórúkọ jésù yóò mú kí ọdún ìdásílẹ̀ wa kò yá ni kankan àmì.
4: dáadé ẹkú sí olúwaṣà olúwaṣàgbára dọ̀tún. orúkọ mi ni méjìdájú láti olódó dáàtì mo nídìí àdúrà bá mi fà lára mi lọ́wọ́ ọmọ mi ń dájọ́ ìgbéyàwó sójú ọ̀nà lọ́kọ́ bá yarí pé òun ò lè lọ rẹ́jísù o pété òun ò lọ rẹ́jísù tẹ́pẹ́tẹ́ orí rẹ́jísù bá ní òun ò ṣèyàwó mọ́ àti dájọ́ ṣàwòsíyàwó ọkọ̀ yarí pé òun ò lọ rẹ́jísù pété orí rẹ́jísù bá ní òun ò ṣèyàwó mọ́ dáàdì ẹgbà mi ojú àdúrà ní etí yẹn ní gbàgbà tí àdúrà lórí wà èmi náà fẹ́ lẹ́rí ayọ̀ lórí ọjọ́ tí mo dá sọ́nà mo fẹ́ lẹ́rí ayọ̀ kọ́lọ́hún kọ́ wọnú ọkọ̀ kọ́mọ̀jẹ́ kí tọmọ mi ó gbé kọ́mọ̀jẹ́ ń dààmú lórí ọmọ kọ́mọ̀jẹ́ gbèrè ìtìjú dáàdì ẹ̀fà àdúrà ràn mí lọ́wọ́ ẹjọ́ torí ọlọ́run.
5: Aleluya o bàbá mo lẹ́rìí o èmi ni mo pè yín wípé adájọ́ ìyàwó sí ọ̀nà pé ọkọ ìyàwó yarí pé òun ò sálọ rẹ́jísítírì o ti pe o ni gbogbo nta ba fe lohun fe ko ma lo register pa bo dupe o ipe yin pe mi o emi olorun ni dagbere fun yin o dadi mo dupe gan mo dupe gan gbogbo nti mi ati ti o mi nuru kan yin olorun ni nawo baje si o dadi mo dupe gan mo mo lore emi olorun mo tesiwaji ninu aye yin o e pe fun wa we da gbogbo owoli o ti pe ni gbogbo nta ba fe lawon fun fat bo fe lo pe wa pada pe ohun faramo ko ohun lo si register o mo dupe gan mo mo lore o mo dupe Olorun awa pelu Olorun ni fi si eni fe mi omo emi yawo sise ranse o eni ni mo Olorun adara po mo yin o
2: Yoruba bo won le ni ba ni owo teru eyi ti o fi tona lo mu dani o e ja dari oko pada sodo Olorun oba tin da pada ah to ba ite awon eni bi je nkan kekere bayi kolokolo kekeke ni nbe so asara je nkan kekere bayi ni mo nda gbe yawo ru arupe fun irugbin ra pata ti igbona ti ni na ibele nigba ti a da ikulo sona pada o lawa dabe ni ti nlaala igbeyawo yen yo ni ayo ninu esu ese oni iya won o won ba ko won babo mo ba yin yo awon to tun se irapada ti won loni a mu ki odun jubilee ti won na ko ya ni kankan o da won sile fun erin ni kankan a o da ikulo kolo ko pada amen

àgùntàn kó sọ pé òun ò sọ̀rẹ́ ewúrẹ́ abẹ́wúrẹ́ lọ́lọ́ òun ò sọ̀rẹ́ àgùntàn àgùntàn ló níyàtọ̀ òun òbí.

0: SSA Tabernacle of Restoration. Orúkọ lọ́wọ́ àwọn ìjọ yìí o. Ẹ ṣe gan ni wọ́n jẹ́ kí wọ́n sọ ètò yìí di àkànṣe ètò. Ẹni ẹ̀tọ́ láti gbé jingle wá o. Akàngbé pẹ́lí díẹ̀ náà ni àwọn tó kù lọ. Torí wọ́n ń gbé ètò yìí káàkiri gbogbo àgbáyé. Ẹ bá wo gbogbo rédíò lónìí. Láàárọ̀ báyìí o. 32 FM ni.
1: Gbogbo ayé rẹ̀ kò ní wọ̀ mí.
0: Let's talk about local frustration. Ẹ ṣe gan ni owó tùlùtùlù náà ń sọ. Àti sí àǹnẹ́sì ìràpadà ẹ̀mí ni àmúlòkọ. Màmá yẹn sùn. Iṣẹ́ wọn sì ń fọ. Rọgbìn ìrètí sórí ètò yìí o. Sister Banok of the Restoration.

0: àwọn tó ń sin sọ wípé ó lè jẹ́ ọ̀la Jésù sọ wípé ó ní òun gan pàápàá kó mọ ìgbà tí olùbàlà yóò dé ó mì wípé a gbọ́dọ̀ mọ gbègbè ayé wa wípé òní ni gbogbo tí a bá fẹ́ ṣe ní òní láti ilé tẹ́ ìfẹ́ kristi lọ́rùn gbogbo tí a bá fẹ́ ṣe ní òní láti lè wá ojú rere rẹ̀ gbogbo tí a bá fẹ́ ṣe ní òní láti lè rìn dédé pẹ̀lú rẹ̀ gbogbo tí a bá fẹ́ ṣe lónìí láti lè gba ire ní ọ̀run a gbọ́dọ̀ mọ ṣe ní òní ni a gbọ́dọ̀ jẹ́ kó dọ̀la a rí wípé àwọn múndíá mẹ́wàá yìí múndíá márùn-ún tó ṣe ọlọ́gbọ̀n yẹn gbogbo ìgbà gbogbo àkókò wọn fi ìgbà kankan jẹ́ kó dọ̀la láti lè gbègbè ayé wà mímọ́ láti lè jẹ́ olóòótọ́ láti lè ṣe iṣẹ́ ìsìn wọn dáadáa àwọn òmùgọ̀ yìí mo fẹ́ ká wò wípé àwọn sin tí olúwa sọ yẹn àwọn méjèèjì ni wọ́n jọ gbé ìgbésẹ̀ àwọn méjèèjì ni wọ́n jọ múra sílẹ̀ àwọn méjèèjì ni wọ́n jọ rìnrìn àjò lọ síbi tí wọ́n ti pàdé ọkọ ìyàwó àwọn méjèèjì ni wọ́n jọ ń sọ́nà ni wọ́n jọ ń retí bíbọ ọkọ ìyàwó ṣùgbọ́n nǹkan tó yẹ kí àwọn òmùgọ̀ yìí kí wọ́n ṣe ohun tí wọ́n sọ wípé kò nílò yẹn nígbà tá a bá débi tá à ń lọ a lọ mọ ọwọ́ òróró nígbà a bá débi tá à ń lọ bí òróró bá tán bẹ̀ kò sí wàhálà a wo òróró mi wọ́n gbẹ́kẹ̀lé wípé tá a bá débi àwọn orí òróró mi wọ́n fi orí ọ̀fẹ́ yẹn wọ́n fi di ọ̀la wọn ò mọ̀ wípé ọ̀la yẹn ìgbà tí ọkọ ìyàwó yóò dé kò sí ẹnikẹ́ni tó mọ̀ kò sí ẹnikẹ́ni tó mọ̀ ìgbà tí olùgbàlà yóò dé nígbà tí ẹ̀dá ò lérò ni ọkọ ìyàwó yóò yọ ní àwọsán mọ̀ nígbà tí ẹ̀dá ò lérò ni ọkọ ìyàwó yóò dé nígbà tí èèyàn bá fi orí ọ̀fẹ́ rẹ̀ di ọ̀la tó bá fi ìgbàlà rẹ̀ di ọ̀la nígbà tí oníkan bá wá dé kí ni èèyàn ó mọ ṣe nígbà náà ni tó wá múra rẹ̀ sílẹ̀ lónìí báwo ló ṣe rí ṣe lọ́la ni tó múra rẹ̀ sílẹ̀ lónìí báwo ló ṣe rí ṣe lọ́la mo ń sọ elé nínú ìgbé ayé kristẹni mo ń sọ elé nípa ìgbé ayé àwa kristẹni àwa tá a lá ní jésù lólùgbàlà àwa tá a lá ti di ọmọ ọlọ́run àwa tá a lá ń retí ìgbàsókè àwa tá a lá ń retí láti bá jésù olùgbàlà jọba ní ìkẹyìn ọjọ́ àwa tá a ti ní ìgbẹ́kẹ̀lé wa wípé yàrá tó lọ kù sí sílẹ̀ yẹn a ó jọ ní ipa àti ìpè ńbẹ̀ ni nígbà tí a ò bá wá fi gbogbo ètò ayé wa gbogbo ìgbẹ́kẹ̀lé wa ká mọ fi sínú rẹ̀ ní gbogbo ìgbà ní ojoojúmọ́ ní òrèkóòrè ẹ̀gbọ́n nígbà tí olùgbàlà bá dé ẹ̀gbọ́n ṣe yóò gba ọ̀la mọ́ ẹni tó yẹ kó gbé ìgbé ayé wà mímọ́ nísìn ẹni tó yẹ kó kúrò nínú ìríra àti àwọn ìwẹ̀ṣẹ̀ tó ń wù ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé òun gangan mọ̀ wípé òun ò kójú sùn ó mọ̀ wípé kristẹni òun kàn ń jẹ ní àfẹnujẹ lásán ni tó yẹ kó gbé ìgbésẹ̀ gbogbo ìgbà ni ẹ̀mí mọ́dẹ̀ ń kìlọ̀ wípé yí ìgbé ayé rẹ padà tún ìgbé ayé rẹ ṣe tún ọ̀nà rẹ ṣe gbé ìgbé ayé rẹ pẹ̀lú ìwà mímọ́ gbé àkété rẹ kó sì mọ́ tẹ̀lé ọba àwọn ọba ọ̀pọ̀ ìgbà ni ẹ̀mí mímọ́ ń kìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ kristẹni yí ayé rẹ padà kúrò ní ọ̀nà àánú tó wà yìí gbé ìgbé ayé rẹ pẹ̀lú ìwà mímọ́ nítorí pé ọ̀la le pẹ́ jù ọ̀la ò ní ṣe ṣe mọ́ ohun gbogbo tí a bá ti fi dọ̀la ó ṣeéṣe kó mọ̀ ṣe ṣe mọ́ gbogbo tí a bá ti sọ wípé ó di ọ̀la ó ṣeéṣe kó mọ̀ ṣe ṣe mọ́ ìgbàlà téèyàn bá fi dọ̀la o lè bọ́ lọ́wọ́ ènìyàn ẹ mọ́ fi ìgbàlà yín dọ̀la olùgbàlà le dé lónìí jésù olùgbàlà ọba àwọn ọba ó lóun mọ̀gbà tí òun yóò dé ó ní torí pé àwọn angẹ́lì gan kò sílẹ̀ mọ̀ òun gan kò mọ̀ gan ṣùgbọ́n ó ní òun yóò dé níbi olè lóru nígbà tí ẹ̀dá kò lérò kí ló dé tẹ́ wá fi ìgbàlà yín dọ̀la ẹ rí àwọn múndíá mẹ́wàá yìí nítorí pé wọ́n fi dá ọ̀la wípé bá àwọn bá débẹ̀ àwọn máa gẹ̀sẹ̀ létà if you do it later you won't succeed tẹ́ ẹ bá do it later èyàn ní achieve lónìí gangan ni kẹ́ ẹ gbé ìgbésẹ̀ yóò sì dára fún yín bẹ́ẹ̀ ṣe ń pinnu yẹn kí ọba ògo àlàáfíà kó darapọ̀ mọ́ yín kí àṣeyọrí yóò ṣe é ṣe lórúkọ jésù olúwa tó lùgbàlà ogun adènà ogun ìjákulẹ̀ ogun ìjàbọ́ ogun àìláṣeyọrí kò ní jà yín mọ́ ọlọ́run gbogbo ayé kó darapọ̀ ẹ gbé ìgbésẹ̀ o àṣeyọrí yóò sì tẹ̀lé ó sì rí bẹ́ẹ̀ kò ní yí padà ní orúkọ jésù kristi olúwa wa amen.
1: Ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ wáyé láti ẹnu màmá wa, Lady Evangelist Sarah Adeago, ti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church, Tabernacle of Restoration, Olosun Junction, along Ọlọ́runda Aba Road, Àkóbọ̀ Ojúrin Ìbàdàn. Fún ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà, ẹ lè pè sí nọ́mbà màmá wa yìí 0805-340-9975. Lẹ́ẹ̀kan sí 0805-340-9975. Jésù Olúwa.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM tiwa.

0: ni ki won yoju ni ki won yoju o awon ti won ba ti gbo oruko won ni ko meje mama reti mama arachida lati yemetu apomo ma jalule apomo ma jalule ati mama keji lati aremo eja ba won won yi eja ba won yo right ya ju ba
1: aseju ni ka gbe si radio mi 32 fm ti wa oke
2: Ọlọ́run dẹ̀ ṣiṣẹ́ ìyanu Ọlọ́run rìn kọjá. Ọlọ́run ṣeun. Mo dúpẹ́ ọ̀run torí pé kò dojú tì mí. Ọlọ́run jẹ́ kí ọmọ náà dìde. Ó dẹ̀ rọra rìn díẹ̀.

0: yẹn nìyẹn èmi náà bá gbà mo bá fi bo ara mo ti ọkọ fi sí ṣọ́ọ̀bù ní táìmù kan ọlọ́run ṣiṣẹ́ ìyanu gan tó tí mo bá dé ṣọ́ọ̀bù náà báyìí màá kàn jókòó máa máa wò màá bá máa fi inú gbàdúrà gbàdúrà gbàdúrà gbogbo ọlọ́run táwọn àlàdé má fi mí lẹ̀ má fi bí pa mí mo ò ní bí nǹkan tí mò ń sáré lọ mọ́ mo fẹ́ bọ́ dúró mo ti fẹ́ dúró tì ọ́ láti wákàtí lọ pé kọ́lọ́run jẹ́rìí ara rẹ̀ kò rìn kọjá ọlọ́run ó dẹ̀ jẹ́rìí ara rẹ̀ mo bá má sọ ni mo bá fi sí ṣọ́ọ̀bù wàhálà yìí bíi pé bóyá mo lo nǹkan rí awọ́rò oríṣiríṣi wọ́n á wá lọ́tùn lósì wọ́n á wá bá mi ra ọjà ẹlòmíì àgbàṣọ wa torí tẹ́lọ̀ ni mò ń ṣe wọ́n á gbàṣọ wa ọwọ́ mi wá dí tó jẹ́ yí pé kò dúró rárá ìkan ò ní tí ì lọ tí wọn sì bá mi gbé mi wà á mo dúpẹ mo yin ọlọrun yín lógo ọba tí kì í dojú ti ní ọlọrun ẹ ṣe ọlọrun pé táwọn àlàdé ẹ ṣe ọlọrun tó láàánú ẹ ṣe ọlọrun tó lè ní ẹ ṣe o ọrọ ẹ gan látẹnu ọta ẹ fagilé ọlọrun pé táwọn àlàdé ẹ ṣe mo dúpẹ o èmi lọ lọpẹ èmi mà lọ lọpẹ o ẹ wá wọlé bàbá táyé mi èmi mà lọ lọpẹ ọmọ náà ló sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi yìí o ọlọ́run ti ṣe ó ti ń sọ̀rọ̀ ó ti ń sọ lẹ́yìn tẹ́lẹ̀ a máa ṣe ń tí ò ní lè sọ̀rọ̀ àmọ́ ọlọ́run ti ń ṣe ó ti ń gba gbogbo nítorí pé téèyàn bá pé èèyàn nísìnyí yóò bá wọn pé bẹ́ẹ̀ pé nǹkan yóò pé nísìnyí wọ́n ní kémi náà dúpẹ́ ni mo jẹ́ ìsagbára ọlọ́run pé ọlọ́run pé táwọn àlàdé ṣe o ọba tí kì í sókú ni o ọba àlàyé ni ọlọ́run ẹ̀ ṣe o.
1: Sista Oladebe.

0: of blessed memory. Mama sun wi pe won sin fo un. E je ka jo nje mi. Ita tesiwaju. E se te n gbo wa o.
1: Olorun wa.
2: Ma wo mi bi mo se fe yin.
3: Mo n gbo ta ti tu e fe.
4: 32 FM 94.9.
5: Agbara Oluwa Olorun be bi itatijo awa la osin baba bi itatijo mo lati wa bo lowo ajaga isu goke lo safin ijo Christ Redemption Church CRS ra pada emi ni ko ma bo ni bi ti Oluwa Olorun ti fi agbara emi ni mo ti on de sile pa se irorun saye onipojipo lati pa se ni ami ororun re Reverend Mother Prophetess Esther Akoni JP iya rise iya ra pada emi okojo ko eri lo sokale ninu ijo Christ Redemption Church CRS ra pada emi ti eni ko ti dara po mo wa ninu awon isin wa losose to fi ma ipade adura Sunday ojo simi ago meje si mefo wuro gbogbo ojo Tuesday ni pade alaboyun lago mewa aro si mejila oso ti ano jere yo si tele lago mejila oso gerege atose adura ni ma waye ni gbogbo ojo Thursday lori oke muse ileri abadepo lago mefo aro si mejila oso ka ti wa wonu iso wu lo lojo Friday lago mejila oru si maru idaji iwo wa leri ko wa darapo mo wa ninu ijo Presidential Church ti amese ra pada emi arono bus stop amuloko akara road Ibadan ni bi ti oluwa olorun ti lo Reverend Mother Prophetess Esther Koni JP iya rise iya ira pada emi to fi mo opo agba wole ku ebe adura e ma pe mama sori 08055258124 tabi 09065675026.
6: Oluwa wa
7: Jesus.
6: Oluwa Jesus. Olorun gbo pe wa.
7: Amen.
6: Ina ko gba yin
7: Jesus.
6: Ni ojo ologo yi, aja gbo gbo pada mi nitori pe eyin Olorun, Olorun ko gbo pe wa.
7: Amen. Jesus.
6: Ma ko gba yin wa.
7: Amen.
6: Agbosora di eyin ataya tomo ko ni se mi.
7: Amen.
6: Ja tutu e pe mo ye mo gbo.
7: Amen.
6: Abo Olorun yo jaji.
7: Amen.
6: Gbo bi e tin gba mi loruko Jesus ose yo pe wa.
7: Amen. Jesus.
6: Yo pe wa.
7: Amen.
6: Ita tin lo bo tele lo su yo pe wa.
7: Amen. Jesus.
6: Ni osu kejera wa loruko Jesus ara anu
7: gba. Amen.
6: O ri ase pe Olorun se pun.
7: Amen.
6: Number one judge.
7: Amen.
6: Ayo ni to go wa.
7: Amen.
6: Ara anu gba.
7: Amen.
6: Yanu ose.
7: Amen.
6: Ojo ti so ni da lai ni oni ro.
7: Amen.
6: Oju oni ti wa.
7: Amen.
6: Oda oni yo wa.
7: Amen.
6: Aro golo.
7: Amen.
6: A o ma dupa.
7: Amen.
6: Ogo ni Olorun lori
7: ife. Hallelujah.
6: Jesus Oluwa wa.
7: Amen.
6: Oruko temi ni Prophetess Esther Akoni JP yari se yara pada emi lati amuloko. Mo ki aloni ojo ologo loruko Jesus gbo Olorun yo di ninu.
7: Amen. Jesus.
6: Yawo what?
7: Amen.
6: Owo buyo.
7: Amen.
6: Ayo la bi ori ofe.
7: Amen.
6: A o ma dupa.
7: Amen.
6: Gbogbo eyin tese da mewo Olorun e ja gumele. Gbogbo eyin oloyun e so laye. Gbogbo eyin onibisi e gbo mo. Gbogbo awon mo wo ni do. Aisun ni se wa.
7: Jesus
6: oruko Jesus oju oni ti wa. Ota oni yo wa. Ara anu gba. Olorun po na mo fa. Aro golo. A o mo dupa. Ogo ni Olorun lori.
7: Hallelujah.
6: Jesus Oluwa wa.
7: Oruko Jesus.
6: Mo ki ani aro ojo simi yo.
7: I greet everyone this morning.
6: Aku simi.
7: Your happy Sunday.
6: Loruko Jesus.
7: In the mighty name of Jesus. The good thing.
6: That's my prayer.
7: Always to be given thanks to God.
6: That's my calling. See your
7: glory. I'm singing His name.
6: Baga Ogo,
7: the glorious Father.
6: That's my being saying very.
7: All to show your love.
6: Yo, gross.
7: The money.
6: Ati otitore.
7: And the righteousness.
6: Yes, Ale.
7: In this,
6: let our way look.
7: in this story.
8: Ori olokun mewa
7: ati
8: lara ohun elo ori mimo lara duru
7: pelu
8: iro
7: ti
8: o ni ironu
7: nitori
8: iwa oluwa
7: yo
8: ti mu mi yo
7: nipa
8: ise re
7: ni
8: o ma korin
7: iyin
8: nitori ise owo oluwa ise re ti tobi
7: to
8: iro inu re jile gidi opo eniyan ko mo
7: beeni
8: oye ko je ma siwere eniyan nigba ti awon eye buburu
7: jabalu
8: bi koriko
7: ati
8: igba idati gbogbo awon onisese ba n beru
7: ki
8: won ki o le run
7: lailai
8: ni
7: ṣugbọn
8: iwọ oluwa
7: ni
8: ẹni ti o ga
7: ifilae
8: faawo awon ọta rẹ awon ọta rẹ oluwa faawo awon ọta rẹ
7: yoo
8: segbe gbogbo onisese
7: ni
8: a o tun ka
7: ṣugbọn
8: iwọ iwo rẹ iwo ogbega
7: bi
8: iwo
7: adarere
8: ororo tuntun
7: ya
8: o ta si mi lori oju mi pẹlu
7: yoo
8: si ri ife mi
7: lara
8: awon ọta mi eti mi yoo si ma gbọ
7: ife
8: mi
7: si
8: awon eniyan buburu
7: ki
8: o dide si
7: mi
8: loruko jesu
7: ori
8: iwo ni dabo
7: ni
8: eti ọmọ dupẹ
7: ọkọ
8: ọmọ ba yọ wa eti ọmọ dupẹ
7: ọkọ
8: ẹyin ọmọ ba ja wa
7: a
8: ro bolo
7: a
8: o mọ dupẹ jesu oluwa wa
7: orúkọ
8: mi ni prophetess esther kẹni jp yari se yari apada emi lati amuloko fun igbani ni edukura bi ede adua ere pese ori namba yi 08055258124 08055258124 awọn ise wa to wa mo nse laarin ọsẹ bẹrẹ latọjọ isinmi latọjọ sunday aago meje si mẹwa nijọ sunday nijọ monday awọn ewu gbogbo awọn ewe wa lorúkọ jésù àwọn ewéwo ní rẹgà nígbà túnṣe ànájẹrẹ olóyún àtọlọmọ àtọníbi sí láti aago mọkànlá sí aago kan láti aago kan sí aago mẹrin ànájẹrẹ gbogbo èrèké yẹn máa jẹ láyé lájẹ
7: gbogbo
8: ẹyin àgbàlagbà gbọ jẹ ní
7: ìdá
8: gbogbo ní pátápátá àánú
7: gbà
8: ìdáni ọsẹrẹ nínú ayé wa adéko súrẹ́ẹ̀tì ń bẹ níjọ́ àlàní sí láago mẹ́sẹ̀ sí méjìlá tó bá fẹ́ rí wòlíì fún ìgbani níyànjú tàbí ẹ̀dì àdúrà orí bíjì muslim ni kó o ti sọ kó o gbọ ọkadà tàbí wọn ló adéko straight tàbí sákúlà tó o bá dóríta adéko béèrè orí àpáta angẹ́lì tó bá ṣe pé sákúlà ni ó ti fi sáńbọọdù lẹgbẹẹ kan ìyàwó orí òkè mọfàgbọn bẹ mọwẹdẹ abẹ mọlọbẹ lórúkọ fẹẹ lọ sí sóòrùn àárọ ọsán ìrọlẹ là ń gbàdúrà jámọjẹmu tádùá rẹ bá dẹ ti gbà wá sàn ẹjẹ rẹ lórúkọ jésù gbogbo olóyún ọsàn láyọ
7: gbogbo
8: oníbùsí yọgbọmọ
7: gbogbo
8: àwọn ọmọ wo onídòkú
7: ara
8: ni tó
7: sọrọ gbà
8: láì kò bí èyí ọlọrun tó pèsè fún èdíkà kò ní fi á sílẹ
7: lórílẹèdè
8: yìí ìlú ọjẹrọ yóò pípọ gbogbo wa a ó mọ dúpẹ ẹni tí ń gbò ń pọ fún mi ni òkè dára àyànfẹ ẹra àánú gbà
7: nípò
8: àṣírí tí àbágbèsè tán ọlọrun orí mi ṣe
7: lọsẹ
8: tí ń wà òrìlá láyọ orúkọ mi ní pẹpẹtẹ ṣẹ ẹsítàkàn ní jp yarí ṣe yára padà èmi láti amúlòpọ ó di ọsẹ tí ń bọ lórúkọ.

Ọlọ́run sá pè mí yọ, ṣẹ̀dá mi tí ó gba bọ̀dẹ̀. Àdúrà tí ẹ ṣe fún wa jọ Sunday, Ọlọ́run ó pè mí o. Àdúrà tèmi náà gbà o. Ṣẹ̀dúà pé àdúrà mi ti gbà. Tá a sì ń jọ Sunday, Ọlọ́run dúpẹ́ o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Ṣèkúbọ̀. Tó jẹ́ ń dùn lónìí o. Tó jẹ́ ń dùn tó jẹ́ ń dùn fún. Tó jẹ́ ń fa sọ̀rọ̀ mọ́ sẹ́lẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ọ̀run o.

0: pèsè wa ná ti yin sẹnu ayé mi o dúpẹ lọwọ yín pé yín pé mi o
1: wọn mi fàdé kẹ alágbára ńlá ńlá o a tún ṣàlàyé tèmi ní ìjọ mẹjọ lágbára ọlọrun gbogbo àwọn tábà ní orí ọfẹ láti dé gbọngàn wa láago méjì sí mẹta wọn ṣe ọgọrùnún mẹta yìí ni wà láàyò pé mi ọlọrun mi kì í fọpẹ èrò jagun ọlọrun gbọ gbogbo bí tó bá tẹ ọlọrun yóò gbà fún ọ ní tójú ilẹ mọlẹ o gbogbo ogun lọlọrun yóò gbé mi ilẹ lẹnu ilẹ yóò gbé wọn mi ẹjá ṣe dáadáa o ọrọ samlari ẹjá ṣe dáadáa o ẹjá gbáyé ṣe rere o àwọn kọmẹǹtì tí mò ń kà lẹyìn tí ọmọkùnrin ní ìjàmbá ọkọ lójú òpó instagram naira marley ó ní ó ṣeéṣe kan ti tàn kan ara ni naira marley náà ti tàn kan ara wọn ti wà háì ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tó ń pè báṣà sí kú lójú ẹsẹ̀ ọ̀sán márì wọ́n dúdé lé ìwòsàn kọ́mẹ̀ntì táwọn èèyàn ń kọ sábẹ́ ti samlari yóò dá rárárá abba adúpẹ́ pé ọlọ́run túbọ̀ fún ní àlàáfíà o ó náà jáde ó ní kò síbi tó ń dùn mí ara mi lè ju tàná lọ ó bẹ̀rẹ̀ sí ní mars ẹja ṣe dáadáa o adìjú ká ṣe bí ẹni tó kú kawọ ẹni tó fẹ́ràn ẹni lẹ́yìn irúgbìn yẹn ẹkọ ẹ pè mí lọ fẹ́ bi dáná búburú tó ọjọ́ kọ̀ọ̀kan tó fún aburú tó bọ́ sẹ́yìn rìn kò ní kàn mí mo ti fẹ́ tèmi dáná abáre ní tí èmi kún lé kiri mo fẹ́ dáná lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ ìjọba ti ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn aládùá gbogbogbò ní ọ̀nà tó ní kálukú mọ̀ àwọn jagunjagun wa orí ilẹ̀ tss mo bá àwọn jagunjagun wa yọ wọn náà ti increase owó wọn láti 49,000 sí 100,000 ìyẹn last cup ra wọn ẹ ṣé kì í ṣowó ni ẹjọba ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹjọ́ ọlọ́run kó fàlùbáríkà sí 08169537433 lẹ́yìn irúgbìn rẹ kó o pè mí 08169537433 elio ọlọ́run fi ìbùkún rẹ tó wá ká jùgbà. a lọ ọlọ́run máa bá wa lọ dá wa sílẹ̀ fún ẹ̀rí o ẹ̀yin tẹ́ ẹ dá àwọn oríire local government yìí èsì èlé yáwó ta àwọn bamtíìsì yìí àwọn tó sì bá ìṣẹ̀lẹ̀ náà rìn ọlọ́run kò tù wọ́n nínú pẹ̀lú irúgbìn a ó dá ọ sílẹ̀ fún ẹ̀rí o àtomi àtòróró fún gbogbo tó fi ṣàpẹrẹ ìgbàgbọ ẹjẹ jésù yóò darapọ mọ ọdún júbìlì rẹ yóò yá ní kankan ìdárọbí ńlá kan tí o a ò ní rí bi ibi tí ọba ọsẹ yìí rìn kò ní kàn mí o ilẹ yorùbá ẹjẹ ṣe wà lọkàn àsìkò èmi jọ ìwọ òjò mi kọ yìí ẹyin local network wọnyí ẹ dákun torí ọlọ́ ìfọwọ́sowọ́pọ̀ ẹyin lọ́ba ẹ̀yin ẹlẹ́sìn ẹ dákun ẹ̀sìn tí àwa ń ṣe islam ti wá ó yàtọ̀ sí tòkè ọya o ẹ jọ ń torí ọlọ́run ìfẹ́ la fi ń bára wa lò nílẹ̀ tí wá ń bí ẹ dákun torí ọlọ́run àtẹ̀yìn olóṣèlú 08169537433 lẹ́yìn irúgbìn rẹ kó o pè mí o lábìjọba ọ̀run ṣe fàjẹ́ nàìjíríà ò ní bàjẹ́ o nínú yóò ní dàrú God bless Nigeria. God bless Ijori Afefe. Pariwo sẹ́yìn kan létí.

dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kábíyèsí Elédùmarè ọba àánú o. Inú ìdùnnú àtayọ̀ ni gbogbo àwọn mọ̀lẹ́bí ọ̀hún wà ní ìsìn bẹ́ẹ̀yàn bá ní sòro fún odidi bí odidi ọgbọ̀n ọjọ́ àbọ̀ tí ó lé lọ́gbọ̀n ọjọ́ tó di oṣù méjì tí ọlọ́run ọba mi Elédùmarè bá wá jẹ́ kẹ́yìn orí ayọ̀ ní ọjọ́ kan téèyàn tún wá ń wo ìrètí ní ọjọ́ iwájú èyí ò ti gbàgbé gbogbo ohun tó jẹ́ bí ìṣòro yìí kábíyèsí Elédùmarè adúpẹ́ o abá gbogbo àwọn ìdílé tí ọ̀kọ̀ọ̀kan àwọn ọmọ yìí wà tí ọ̀kọ̀ọ̀kan àwọn ìyàwó yìí wà tí ọ̀kọ̀ọ̀kan àwọn ọkọ yìí wà tó bá wa mú wọn dé láyọ̀ àtàlàáfíà adúpẹ́ lọ́wọ́ rẹ kábíyèsí Elédùmarè o fún àánú rẹ tó fin gbà wá lábẹ́ àánú rẹ láti yan fanda o kìí ṣe nípa ipá wa kìí ṣe nípa agbára wa o kìí ṣe mímọ̀ ṣe o bí kìí ṣe àánú tó fin gbà wá o kábíyèsí Elédùmarè àwa mọ̀ lóore o.

ẹ̀yin ni ọpẹ́ tọ́ sí ẹ̀yin ni ìyìn yẹ àwa fi ọpẹ́ àti ìyìn fún yín o kábíyèsí elédùmarè àmọ́ lóore o àmọ́ pàtàkì yín o àmọ́ rírì yín o a dúpẹ́ pé ẹ gba àdúrà wa a dúpẹ́ pé ẹ dójú tà àwọn ọ̀tá a dúpẹ́ pé ẹ dójú ti àwọn báńdíìtì a dúpẹ́ pé ẹ ṣẹ́gun fún wa àwàjù wa ṣẹ́gun lọ.

0: lọ́jọ́ ẹlòmíì yóò mọ wòyí pé kí wá ni wọ́n ń pariwo sí kí ni wọ́n ń yọ̀ sí ṣé kí la wà á rí ọlọ́run níjà burú ó kàn wá o ẹni tó kàn ló mọ o wọn ni tó bá mú àkàlàmọ̀gò tó fi dẹ́kun ìrìnrìn bó ba ṣegúnnugún yóò wo nkoko mórí ẹyin o ọ̀rọ̀ tí ajárí tó ń gbó òun náà ni àgùntàn rí tóun náà kàn ń wò bọ́ ọba mi ìdùnnùmàrè ò ní jẹ́ ká burú kan ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin náà imagine kẹni tí ó dágbére pé òun lọ ilé ẹ̀kọ́ kó wá lọ kó jẹ́ pé àlọ́ la rí àárí àbọ̀ rẹ̀ láti odidi bíi ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta ọjọ́ yẹn pọ̀ nínú igbó láìmọ tí wọ́n ń jẹ láìmọ tí wọ́n mu
1: nínú
0: òjò nínú òrùn ńbẹ imagine irú family bẹ́ẹ̀ wọn ò ní le fẹ̀dọ̀ lórí òróǹro wọn ò ní le sùn wọn ò ní le wo ọkàn wọn ò papọ̀ ìlú gan òfararo ń kálukú tó náà jábi amọ́ ó náà ń fọ̀rọ̀ sírò ara ẹ̀ wò gbogbo ẹ̀ wá ń lọ bó ṣe ń lọ aláwẹ̀ ó gbàwẹ̀ aládùúrà ó gbàdúrà oníkálukú kódà ẹlòmíín yóò tún máa sun ẹkún ni tó bá ń gbàdúrà bí ìgbà tó jẹ́ pé ọmọ rẹ̀ ni òótọ́ ni ọ̀rọ̀ ṣe ni wò ká lè ba àmẹni tó fẹ́ ni bẹ́ẹ̀ sì rèé ẹni tó wà ní dùbúlẹ̀ àìsàn kò mẹni tí ń ṣe tòun o kọ́ba àmì èdùmàrè kó mọ́ dà wá láàmú ṣùgbọ́n a dúpẹ́ pé ọba àmì èdùmàrè ó gbé ewu fò wọ́n dá báyìí a kí gbogbo ẹ bí àwọn agbófinró tí wọ́n gbìyànjú takọ ni wọn náà tún sùn lójú ìjà látàrí pé àwọn fẹ́ẹ́ dóòlà ẹ̀mí àwọn kan kábíyèsí elédùmarè ohun gbogbo ló yí o dákundábọ̀ bá wa tu ẹbí wọn nínú dákundábọ̀ bá wa fi ayọ̀ yí àwọn náà bá wa fi yí wọn lọ́kàn kí wọn ó lè gbàgbé ohun tí wọ́n sọnù yìí torí pé kò rọrùn láti pàdánù kankan nú ẹbí ẹni ọba àmì èdùmarè ò ní dà wá láàmú ìbànújẹ́ ńlá ńlá ní máa ń jẹ́ kí màjèsí wọn máa tójú òbí rọrùn kọ́lọ́run ọba àmì èdùmarè kó mọ̀jẹ̀ á rí wàhálà o ní tó mòdìdì bá lé ilé tó fi ń sunkún níwájú gómìnà ó ti rò sọ̀tún rò sósì síjọ́ wo ni ó wàá jẹ́ báyìí àmọ́jọ́ náà gbogbo gbìyànjú àwọn agbófinró níṣe ló dàbí ẹni pé wọn ò ṣe nǹkan kan nígbà tá àti ìrí ojúlẹjà rẹ àmọ́ nígbà tí àṣeyọrí dé nísìnyí la tó mọ̀ wípé wọ́n ti gbìyànjú wọ́n ti gbé ìgbésẹ̀ wọ́n sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ akitiyan lágbára lọ́wọ́ elédùmarè àníríru wàhálà báyìí nípínlẹ̀ ọ̀yọ́ mọ́ o àníríru wàhálà báyìí lórílẹ̀‐èdè nàìjíríà mọ́ o àníríru wàhálà báyìí nílẹ̀ yorùbá mọ́ o lágbára lọ́wọ́ elédùmarè gbogbo àwọn báńdíìtì tí wọ́n ń tìyàn ní tìkutì lójú títì wọnú igbó yìí ọba àmì èdùmarè ò ní jẹ́ kí wọ́n ó pẹ́ títí o elédùmarè ní dájọ́ afẹ́yín pínran yóò mọ bí ó ṣe yanjú wọn o ọlọ́run ọba àmì èdùmarè dákundábọ̀ báwa mọ kápá wọn bó ṣe ṣe léyìí ni o a mọ̀ ọ́n lóore o ìwọ la fọpẹ́ fún ìwọ la fìyìn fún ìwọ la sì fi ògo fún o nítorí pé tó o bá dá sí kinní ọ̀hún ò ní rọrùn ìwọ ọba àmì èdùmarè ojú olè ó sì gbọ́ àdúrà wa àdúpẹ́ lọ́wọ́ rẹ ọlọ́run a mọ̀ ọ́n lóore o kábíyèsí elédùmarè dákundábọ̀ mọ̀ káwọ́ àánú rẹ kò lórí wa ń gbà kọ̀ọ̀kan o a mọ̀ yàn ni.

0: bẹ́yàn bá gẹ̀ẹ́sì nínú mi láti ọjọ́ tí àwọn ọmọ ti kó yọ kò lè kọsẹ̀ torí pé inú mi dùn ayọ̀ mi kún àfi bí ẹni pé àwọn ọmọlẹ́bí mi ló dé kò easy kò easy mo kàn ń rò ó mo fi ọ̀rọ̀ wọ́n ní pé ọ̀rọ̀ kéèyàn fi ọ̀rọ̀ ró rẹ ẹ̀ wò ká díjú ká ṣe bí ẹni tó kú káwọ ẹni tí ó sunkún ẹni ká bùrìnbùrìn ká fẹsẹ̀ kọ gbà káwọ ẹni tí ó ṣe ni pẹ̀lẹ́ kéèyàn náà tiẹ̀ fi ọ̀rọ̀ rora rẹ̀ wò pé ká lóun náà ni àwọn ọmọlẹ́bí òun lọ bá àwọn ọmọ kéékèèké ṣùgbọ́n ọlọ́run dá àwọn ọmọ kéékèèké ọlọ́run dá wọn dáadáa o abájọ tí jésù fi sọ pé ẹ jẹ́ kí àwọn ọmọdé kó wá sí ọ̀dọ̀ mi torí pé tirú wọn ni ìjọba ọlọ́run ọkàn wọn mọ̀ mọ́ pọ̀ o kí àwọn tún ti ń ṣeré tí wọ́n ti ń jẹ bisikíìtì wọ́n ti gbàgbé pé àwọn ti ẹ̀wà nù gbó láti ejọ́ yìí kábíyèsí elédùmarè ó tóbi lọ́ba jésù tó fún mi ìwọ náà bá ń koríkè elédùmarè ká tó ṣe ojú òpó lẹ̀ fáwọn èèyàn wa táwọn náà mọ olúwa.
1: ọba ńlá tó tóbi ju gbogbo ọba lọ ní ọ mo ṣe káàbí ọ ò sí torí pé kò sẹ́ni tó lè bí ọ léèrè kankan ọba ńlá tí ò ṣe bí léèrè èmi ò mọ yàn ọ nígbà gbogbo ni ọba àwọn ọba olúwa àwọn olúwa pátápátá ọlápọrongodo ọba àlàfo fúgbó kanlẹ̀ ọba tó lànà ọba tó lòní ọba tó lọ̀la ọba tó lọ́jọ́ gbogbo ìwọ gangan láfà àti omiga ìbẹ̀rẹ̀ ní ọ òpin ní ọ ọba àmì ẹsẹ̀ yóò wá ṣe yìí má kù síbì kan ní ọ ọba ńlá tó ju gbogbo àwọn ọba ayé lọ èmi ò mọ yàn nígbà gbogbo ni jehovah jireh ní ọ ọlọ́run olùpèsè jehovah nisin ní ọ àsíá wa ló jẹ́ ìwọ ló ń sọ wa ìwọ lálàbò wa olùpamọ́ wa olùgbàlà wa olùwòsàn wa olùdáǹde wa olùbádámọ̀ràn wa ọba àwọn ọba o àkọ́kọ́ nínú iná ìléru iná ń jó ìgbẹ́ ìgbẹ́ òsìrún ọba ti ń sọ̀rọ̀ nínú iná èmi ò mọ yàn nígbà gbogbo ni mo ṣe kábíyèsí rẹ

0: Hello.
1: Hello, ọmọ Fala ni.
0: Emi re o.
1: O sori re o.
0: Ase o, oruko yin ati pe ni bulletin pe o.
1: Iya igira ma Farida.
0: Ah. Mami e ku jo meji jo meta o.
1: Ya ni je o.
0: Ase mami o.
1: Oni je o pe o.
0: Ami o, ami o ateyin na o. Amio, amio, amio, amio. Amio, amio, amio, amio. Eyin e pe fun wa yes mo ngbo yin o.
1: Ami mo fe bo soro leyin eto.
0: Eh boya tin ba ti fi number mi. Hmm. Tin ba ti Eni number mi lowo.
1: Mi o ni lowo.
0: Eh tin ba ti pari eto ma so number mi so e le lanfani ati mo.
2: Hmm.
0: E seun.
2: Hmm.
0: Hello.
3: Hello, Baba. Mi ẹkú ètò.
0: Ọlọ́run ló ń tò sá. Orúkọ yín àti pé ní bulletin pé o.
3: Ọlá di méjì láti àpáta ni o.
0: Ọlá di méjì láti àpáta. Ó yẹ bá gbó òsókè jẹba kí kábíyèsí Elédùmarè yẹn sá.
3: Ọlọ́run ni atóbi tán. Ọba àwọn ọba olúwa àwọn olúwa tó ń ṣòwò abẹ́rẹ́. Ajáde má tàn lé. Ọba mubamu ọba tó kárí gbogbo ayé ọlọ́run tí ò ṣe ń ṣàkàwé ọba àwọn ọba ọwọ́ kẹbẹ̀rí bí ìjà tó ń ṣe orí abẹ́rẹ́ ọba tó yá kọ́kọ́ jùbọ́ lọ òkèlè ńlá tó ṣe bù fúlá bàbá òun ni atóbi kan ọba tí ń gbani láìkú bì kan ọba tí ń dáṣẹ ọrọ ni kí ń dábùkù òun lọba tí ń fiṣẹ ẹrọ ni kí ń ṣe fàyà sí. O ma ran ni ni se ka tu sa je ni debe oba ti yin je ka si ni o tu oba to ma ba imo ta je oun olorun awon olorun oluwa awon oluwa o la kikika ati iroruko to ti to a le bi yin olorun toruko ju gbogbo ede o ju gbogbo oro a le bi yin logo oun ni olorun o la ko bi ma awon oku oun ni olorun abrahamu isaac ati israeli ọba tó ma wà nígbà táyé bá parẹ́ ọba tó tó ju àwọn ọ̀run lọ
0: iṣẹ́
3: rẹ̀ ga ju àwọn ọ̀run lọ àti ọ̀run ìmọ̀ tó lójú rẹ̀ ọba tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju àwọn orúkọ rẹ̀ lọ òun ni kábíyèsí ìní ìyá júdà ògo ni fún ọlọ́run lókè ọ̀run.
0: Kábíyèsí Elédùmarè ó yẹ mú ìbéèrè.
3: Ìbéèrè kẹrin.
0: Ìbéèrè lẹ́ẹ̀kẹrin abala méjì ni ìbéèrè yìí pín sí. Ẹ bá wa yín rédíò yín sílẹ̀ díẹ̀ ká lè bá gbọ́ yín dáadáa kó mọ̀ di pé yóò rè. Mélòó ni bíbélì pe àpapọ̀ ọkàn tí ó tẹ̀lé Jákọ́bù lọ sí ilẹ̀ Íjíbítì àti wípé orí wo ẹsẹ̀ wo ni a ti lè rí kà.
3: Ẹ jọ ẹ tún béèrè.
0: Mélòó ni bíbélì pe àpapọ̀ ọkàn tí ó tẹ̀lé Jákọ́bù lọ sí ilẹ̀ Íjíbítì àti pé orí wo ẹsẹ̀ wo la ti lè rí nínú bíbélì mímọ́.
3: Tó tẹ̀lé Jákọ́bù lọ sí ilẹ̀ Íjíbítì.
0: Bẹ́ẹ̀ni ìṣáájú àyà yín ti ń ka o ọgbọ̀n ìṣẹ́jú lẹ ní o ọgbọ̀n ìṣẹ́jú àyà lẹ ní o.
3: 72
0: níbo la ti lè rí.
3: Mi ò mọ bí ta ti lè rí o gbọ́dọ̀ mọ ètò tẹ́tàmẹ̀tì ni.
0: Ẹ lọ wo inú ìwé Exodus la ti lè rí orí kìíní ẹsẹ̀ karùn-ún èèyàn àádọ́rin 70 ni. Exodus 70 ni wọn. Exodus chapter 1 verse 5. Ẹ ṣeun.

0: effective relief from malaria. Komal on. Malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32 FM 949 ẹ̀yin ẹ̀.
2: Kò ní sún mi, kò ní rẹ̀.

Kunle Bello loruko temi o be ba gbagbe e ma kiyese awon eke woli lati n ba bo bi ose bi melo seyin ose ni o di ose keta e to tumo si wipe e ma kiyesi awon eke woli apa keta ni a bere loni sugbon iwe mati ori keje ese eke edogun si ikerindinlogun ati ese ogun o la mo gbe yewo gẹgẹ bi ẹkọ kika wa fun akori e ma kiyesi awon eke woli e je n to ka fun yin ki eleba mo bi ti ati n salaye ti mo tin satupale bi ti ora awon woli to ti je jade bo se wire o e ma kiyesi awon eke woli ti o n to yin wa ni awo agutan sugbon apanije ekoko ni won ninu eso won ni eyin o fi mo won eniyan ma ka eso ajara lori egun ogan tabi eso opoto lara iwon esegun nitori na nipa eso won ni eyin o fi mo won to seri oniruru bere ati ipe ni mo gba nijejo opo bere lawon eyan bere bawon kan se nlu mi logun enu lawon kan kan mi labuku okan wa se pe tawon tin kan mi labuku odun mi bi awon tin lu mi logun enu to wa dun mo mi nu gidi gan tora won to n pe won o wire won o mo wi won o ju bi meji lo amogun logo lawon eyan to je pe won ki mi ku se oluwa ti won si n fa adua awe mi afi bi omi ojo okan lara awon eyan meji to pe eko ikini mo nko o pe mi leleko odi on lo ni mo n toja awon woli mo wa ni emi omo toja awon woli o awon woli gan ni n toja mi awon woli ti si n toja mi re won yin sa awon woli o to bi o sa awon woli eke ti ọjà aṣojú ìjọba òkùnkùn tí wọn kórira mọlẹ wọn kórira mọlẹ wọn ò fẹ kí mọlẹ ò tàn torí ẹ mọ pé bí mọlẹ bá lọ rèé tàn pẹrẹ kedere lara yóò rí iṣẹ ibi tí wọn ń gbé ṣe nínú òkùnkùn àwọn iṣẹ àìtọ tí wọn ń gbé òkùnkùn dábí ara bí mọlẹ bá tún wá tàn wọn mọ wípé gbogbo àwọn tí wọn ti fa ìmọ kan kó sí páńpẹ wọn gbogbo wọn pátá ni ó gbòmìnira tí wọn dọmọ mọlẹ sẹrí ara ẹ̀sùn tí wọ́n fi kàn mí ni wípé mo ní òsì wòlé mo wá dá wọn lóhùn mo ní wọn ò jẹ́ pé òsì wòlé o torí ní ti bíbélì ọba wí èmi kì í mọ̀ wí wọn ò jẹ́ wíbẹ̀ torí pé bíbélì fìdí iṣẹ́ ìránṣẹ́ wòlíì múlẹ̀ dáadáa ọkàn wá sí pé wòlíì òótọ́ òun lọ́sọ̀wọ́n bóyá ni mo mọ̀ ju wòlíì òótọ́ mẹ́ta lọ ní gbogbo ògbóró olùbàdàn wọ́n tún ní mo sọ pé àwẹ̀ funfun ọ̀tọ̀ náà bẹ́ẹ̀ ni mo wí bẹ́ẹ̀ o mo wí yín tóótọ́

ẹni tó bá sì wá fẹ́ jiyàn kọ́ fàwẹ̀ funfun hàn mí nínú ìwé mímọ́ ohun tẹ́ ẹ bá sì ti wá wá tẹ́ ẹ rí nínú ìwé mímọ́ nínú ìwé àwọn ẹ̀mí àìmọ́ bíi seven book of moses ló wà bàbá ń gbàdúà láì jẹ elépo kádùá ó lè bá gbà ṣé bàdúà òun bá gbà sọ́nà ló wá gbàdúà ni abẹ́mí àìmọ́ téèyàn gbọ́dọ̀ fẹ́ níbi epo kó tó di pọ́ bá sọ̀rọ̀ ṣé mo sọ pé ọ̀rọ̀ àwọn wòlíì èké asúfẹ̀yà àgbàdo ni wọ́n wọ́n farajọlẹ̀ wọ́n tún farajọlọ́kọ àwọn ni wọ́n ń ṣiṣẹ́ wòlíì nípasẹ̀ ẹ̀mí àìmọ́ lábẹ́ orúkọ jésù orúkọ jésù tí wọ́n ń dá lèèyàn mọ̀ ń gbọ́ èèyàn tó bá lákíyèsí ni ó mọ̀ pé ni àìmọ́ ni wọ́n ń ké pè ẹ wò ẹ mọ̀ tí ìjẹ́ sọ̀rọ̀ ju o ẹ jẹ́ kó dìgbà tí mo bá bẹ̀rẹ̀ sí ní sọ nípa iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì èké kí n tó sígbà tí wọ́n dojú rẹ̀ dé fún yín gbígbà àwọn ò bá sì wá ṣeé sí ibẹ̀ ni kí n fọ́ pátápátá ni o.

ke tin ba mi soro tibinu ni kete ti mo pari eto tan ni jejo ohun lo ko bo lo fun o lai mo pe en ta ba ko bo lo fun oluwa re yo po ti kun re sile oni mo fe nu abuku mo fi kan ori oke pe mo so wi pe ibe ni won ti gbe mi ai mo mo ni won fe nu abuku kan ori oke abi se mo so nkan kan ni ori oke njejo ni oni gan ni won so se wa so nkan ni pa ori oke tori bi baba woli se ku olori ago tan ni mo wa dupe lowo olorun pe o le woli eke lati ta miji ko ye ki n salaye die ni pa ori oke kawon eyan ki won le mo to ki won oje fa imo gori oke imo ni po rawon ori oke to ti gbale gboko kan e ti won je kawon eyan ro bi pe ibe gangan lolorun pa ko ti ledi si to je pe pe eyan o ba dori oke adua o le gba asiri ori oke n be ninu iwe mimo o amo tori won ni fe soro ju ko mo ba ba won eyan kan nu oya eje a lo sinu iwe dita dodo mi nikan tori ta ba tun siwe mimo si waju ta si sibomi ni pa ori oke o se se koja awon oku ta patapata lori oke asiri awon ori oke re o ninu iwe dita dodo mi ori kejila ese ikeji si keta ibe nikan na ni won soro ori oke mo bi n ba si sabala bomi e ko ni ta won yen kan lonu sugba ibi ti mo fe si mo na eje a si mo ka so won ba iwe dita dodo mi ori kejila ese ikeji si keta oya ẹjẹ àsọ nbẹ ẹgbẹ bó ṣe wí kí ẹyin kí ó nu ojú gbogbo wọn ní pátápátá níbi tí àwọn orílẹ̀-èdè ní tí ẹ̀yin ó gbà ti ń sin òrìṣà wọn ní orí òkè gíga àti ní orí òkè kéékèèké àti lábẹ́ igi títù gbogbo kí ẹyin kí ó sì wo pẹpẹ wọn kí ẹ sì bí wọn ṣubú kí ẹ sì fi iná kun igbó òrìṣà wọn kí ẹyin kí ó sì ké èrè fífin wọn lulẹ̀ kí ẹ sì run orúkọ wọn kúrò ní ibẹ̀ náà ọlọ́run ní ń sàṣírí orí òkè fáwọn ọmọ ìsírẹ́lì nínú ìwé mímọ́ tí mo kà tán o ó ní orí òkè gíga àti orí òkè kéékèèké ó jẹ́ ibi pẹpẹ òrìṣà níbi táwọn orílẹ̀-èdè tí wọ́n fẹ́ lọ rèé gbà tí wọ́n ti ń sin òrìṣà wọn bí wọ́n bá kọ̀ tí wọn ò kọ́kọ́ dojú ìjà kọ orí òkè kí wọ́n ó bi pẹpẹ òrìṣà ṣubú níbẹ̀ bí wọ́n bá rò pé wọn ti gbo orílẹ̀-èdè ọ̀hún ohun tó túmọ̀ sí ni pé àwọn ẹ̀mí àìmọ́ tó forí òkè sẹ́yẹ tó fi ṣètẹ̀dó àwọn ní ọmọ jẹ gàba nínú ìsìn wọn sọlọ́run nígbà tó bá yá làwọn ọmọ ọlọ́run wà bẹ̀rẹ̀ sí ní sin òrìṣà tí wọn ó sì rò pé ọlọ́run làwọn ń sìn wọn ó mọ gbàdúrà bí ẹni pé wọ́n ń gbàdúrà sọlọ́run láì mọ̀ yí pé àwọn ẹ̀mí àìmọ́ ní ń tẹ́tí sáríwọ̀ àdúrà wọn àwọn ẹ̀mí àìmọ́ wọn ó bẹ̀rẹ̀ sí ní fàṣẹ sí àwọn àdúrà wọn wọn ó sì rò pé wọn ó rò pé ọlọ́run ní ń dáhùn àdúrà wọn ni àṣírí ńlá tọ́lọ́run tún fáwọn ọmọ ìsírẹ́lì rèé o ìyẹn ò nípa àwọn orí òkè bá a bá wá rẹ́ni tó wí pé ọ̀rọ̀ ọlọ́run ìyẹn ò ní òwe mímọ́ pé rọ́ ni ẹjẹ́ abílẹ̀ rèwùnà ká wí pé sọ́gbọ́tàn tó rọ̀ mọ́ àwọn orí òkè ti ń bẹ́ lu wọn lẹ́nu àwọn àgbààgbà bí ọba gba ọ̀rọ̀ ọlọ́run èyí tí ò rí gbọ́ sọ́sàyẹ kọ́ bọ̀rọ̀ àwọn àgbààgbà tó bá láyé ọyẹ kọ́ bọ̀rọ̀ kọ́ gba ọ̀rọ̀ wọn gbọ́ gbogbo òlú tó kè wà gbogbo òlú tó kè bá wà yálà láàrin ìlú tàbí lẹ́yìn òde ìlú àwọn alágbára ẹ̀mí àmọ́ ní gún wà síbẹ̀ bó sọdẹ bó bá ṣe ọdẹ tàbí jagunjagun òun ló bá fẹ́ tẹ̀lódó orí òkè ni wọ́n kọ́kọ́ wá rí nígbà ó ṣe pé bó ti wulẹ̀ kọ́mọdé ó tètè jídóko tó oko náà ni ọba kùkùté baálé làwọn òkè jẹ́ fáwọn àwọn tí ó tẹ̀lódó

àríyànjiyàn ò sí mọ́ o sọ̀rọ̀ ọlọ́run àti tàwọn àgbààgbà nípa ọ̀rọ̀ orí òkè tó wá jọra wọn àbí ọ̀jọra wọn. Ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ ọlọ́run àti tàwọn àgbà ni pé ọ̀rọ̀ ọlọ́run mọ̀ fáwọn ẹ̀mí àìmọ́ tó forí òkè ṣe lé wọn lágbára o. Ó ní káwọn ọmọ Ísírẹ́lì ò dojú ìjà kọ wọn ìyẹn olórí òkè kí wọ́n jagun sẹ́gun kílẹ̀ ọ̀hún ó lè ba àdé tiwọn pátápátá kí wọ́n yọwọ́ kí láǹkú àwọn ẹ̀mí àìmọ́ láwo kí wọ́n bá wàá jẹ́ alájọjùmọ̀ nílẹ̀ pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn. Nínú ìtàn àwọn àgbà nípa orí òkè tiẹ̀ àwọn tí ó tẹ̀lú dó wọ́n mọ̀ pálágbára làwọn ẹ̀mí orí òkè wọn kì í dojú ìjà kọ wọ́n kí wọ́n gbalẹ̀ lọ wọn wọ́n wọnú májẹ̀mú àti mọ́ ọ̀sìn wọn lọ pẹ̀lú wọn ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nítorí ààbò òun ìṣẹ́gun látọ̀dọ̀ àwọn ẹ̀mí orí òkè. Ọ̀pọ̀ àbàmì orí òkè làwọn wòlíì èké ni wọ́n ti ṣàwárí wọ́n wá ti bẹ̀rẹ̀ sí ní wọnú májẹ̀mú lọ pẹ̀lú àwọn ẹ̀mí àìmọ́ tó lórí òkè. Bí a bá ń pọlọ́run májẹ̀mú orí òkè yìí irú májẹ̀mú wo làmọ̀ tí wọ́n ń wíná àtàwọn wòlíì èké tí ń bẹ lórí òkè àtàwọn ẹ̀mí àìmọ́ tó lórí òkè ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ni wọ́n jọ ń ṣe béèyàn bá wá rorí òkè wọ̀nyí orí òkè ìmọ̀ lórè láìmọ̀. Ibẹ̀ ni wọ́n ti fi májẹ̀mú orí òkè gbàdúà tádùà mọ́ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ tẹni tádùà rẹ̀ wá gbà tí ó rò pé iṣẹ́ ìyanu olúwa lòún rí tí ò sì ní mọ̀ wípé òun ó sẹ̀ ẹ̀jẹ̀ tó bá yá o. Bírọ̀ ni mo bá pa àwọn ẹni tí wọ́n ti rí fìrìfìrì wọn ó kúkú ṣàlàyé ẹ̀yẹ́ sá farabalẹ̀ torí àwọn èèyàn tó ti rorí òkè rè gbàdúà dáràn wọ́n ń bọ̀ wá ròyìn ọ̀rọ̀. Orí òkè kan bẹ nílẹ̀ yìí tó ṣe wípé ọ̀dẹ ni wọ́n lọ tẹ̀dó ọ̀dẹ ni wọ́n lọ dálẹ̀ wọ́n lọ́ọ́ di ọ̀hún wọ́n ní ó rí àkẹ̀yìnsẹ́ áńgẹ́lì lórí òkè ǹjẹ́ kọ́dé ó sì wàá sún máńgẹ́lì láńgẹ́lì bá pòórá ojú ẹsẹ̀ áńgẹ́lì lọ́dẹ rí ìyún lórí àpáta ibi tí wọ́n pè lójú ẹsẹ̀ áńgẹ́lì ọ̀hún ó ń bẹ lórí àpáta tí wọ́n ti sọ dibi àdúà tó ṣe wípé olójú ẹni tó lè dé fẹ́ gbàdúà ẹni ó bá wá mọ ohun tó jọra wọn o tó ṣe é fi wéra wọn kó sọ fún mi o. Kí ni ìpàdé ọlọ́jà àtàsíwiná àjọṣepọ̀ wo ní ń bẹ láàrin ọdẹ pẹ̀lú áńgẹ́lì bọ́dẹ bá dẹ̀gbẹ́ títí láàrin ọ̀gànjọ́ bó bá fojú gán ní àbàmì ẹ̀dá sáńgẹ́lì lọ́dẹ rí ni àbáǹjẹ̀nú báwọn wòlíì èké bí wọ́n bá wá rójú ẹsẹ̀ àbàmì ẹ̀dá tí wọ́n sọ dojú bọ ibi àdúà fún yín sẹ́ni tí bá ń wojú ọlọ́run fọmọ bó bá rebẹ̀ tó lọ rèé gbàdúà àti rọmọ bí gbàdúà bá wá gbà tán tó bímọ ọ̀hún sọmọ ọ̀hún kò ní wájọ́ mọ àbàmì ọ̀pọ̀ orí òkè àwọn wòlíì òkè tẹ́ ẹ máa ń lọ tẹ́ ẹ máa ń nájà bẹ̀bí ẹni nájà oko tẹ́ ẹ máa ń gbàdúà tádùà sì máa ń gbà ń bẹ̀ òun ló ṣe wípé ń tẹ́ ẹ pè ní gbígbà àdúà ọ̀hún ọmọ tí ń fogún jà yín lọ́nà kààbọ̀ náà míì tẹ́ ẹ sì mọ àbẹ ti gbàgbé pé jésù bá fún ni ládìí ẹ̀sìn odidi ọmọ ní fi gbà lọ́wọ́ ẹni ni bí jésù bá wá wí pé ká máa kíyè sáwọn èké wòlíì ṣé bí n bá torí pé àwọn èké wòlíì ò bínú tí mo gbẹnu dákẹ́ lórí ìkìlọ̀ jésù tí ò léwu fọ́pọ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì aláìmọ̀kan àbí ṣé bí n táláìmọ̀kan yín fi ṣera rẹ̀ lọ́pọ̀ níbi ká máa wá wòlíì ká ẹ wò ó kọjá o lè bá a máa tà lórí òkè ẹ̀jẹ̀ ń dánudó lórí ọ̀rọ̀ orí òkè kí n fọ̀rọ̀ orí òkè kí n fi ṣààbọ̀ ọ̀rọ̀ tó tó fọmọlúàbí inú ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn òótọ́ tẹ́ ẹ fẹ́ mú òótọ́ kẹ́ ẹ lè dòmìnira ni kẹ́ ẹ jẹ́ kó ti dodindi.

bẹ̀mù tó dúró kìí ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe ń pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú Laughter House orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn.

wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ní lọ́jọ́ kejìlá nínú oṣù keje gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yín ìyẹn 32FM 949 ìfẹ́ yín ẹ ẹ darapọ̀ mọ́ wa o ẹ mọ́ sí àrẹ̀kẹsì mọ́ láìkẹ̀ lórí ètò orin ìgbani náà lájọ wà pẹ̀lú ọmọ yín ni wọlé fakurede

yóò di ayọ̀ fún ọ láìpẹ́ yìí bí ọlọ́run ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ́ẹ̀. Anjorin Shola, thank you so much. God bless you. E kan si wa ni Facebook wa yen 32 FM 949 feyin e ma wo mi kete kete nbe.

0: Jọwọ daṣọ yìí bomi Olúwarun.
1: Àsìkò ti tó bàbá mi.
0: 32FM 949 ìkànnì yẹn la wà ní ìfẹ́ yín ẹ ní Facebook wà nìyẹn. Ẹ máa ṣe àìkẹ́ máa láìkẹ́. Kárí onígìtá yìí.
1: Yo.

àwọn bàbá yìí lèmi fẹ́ wù pé irú àwọn bàbá wa láàrin tẹríba torí ṣe ni wọ́n wo àwòkọ́ṣe wọn torí tẹ́ bá wo ohun bàbá yìí láàrin àtórí ṣe ìyẹn tẹríba àwọn náà múnú ẹ̀ ìgbà táwọn ọkọ tiwọn ẹgbẹ́ ń fún yín ní díẹ̀ nú àtórí ṣe ò ẹ bá mi yọ ìgbà bí dáre melody

0: olúwo ọjọ́ la láìpẹ́ ẹ mọ́ yìí kó mbẹ́ o aago mẹ́fà látòjọ túkùn lẹ́rùn ara wa o kì í ṣe okùn ìbànújẹ́ okùn ayọ̀ ni o.
1: abolúwa ṣòwò kan kì í padànù láyé o.
0: ìgbé ọlọ́run okùn
1: ẹrù kan kò sí
0: ayé ò ní sọ alókùn mọ́lẹ̀.

0: sùn rẹ ni kò ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kò sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹ pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substant Property òrùlé fòtẹ́fẹ́tọ̀.
1: FM 94.9
2: Still everywhere.
3: Let's go.
4: E ka bo pada. Si kan ni 32 FM 949 fe yin e. Laughter House la wa yo ni Premier Hill ni Mokola Ibadan. Ile erin ni a bi aroko ti si na la fa bo si

bí ò ṣe ẹ̀jẹ̀ tún bó ko bò mí lọ. Ṣé ń gbádùn ètò orin ìgbani lọ́dọ̀ tí orin John àná tó jẹ́ ti ìlànà ti gospel ti ìgbàgbọ́ ni mò ń sọ yẹn o. Ẹ mọ̀ kíyè sáwọn wòlíì èké o. Ẹ mọ̀ pé wọ́n sọ fún wa wípé bí ayé bá ń lọ sópin onírúurú ni ọmọ ṣẹlẹ̀. Tí ò ṣẹlẹ̀ rí tá a mọ̀ ṣe pékélé pékélé pékélé pé ni ọmọ ṣẹlẹ̀. Ẹ já mọ̀ kíyè sí o ká sì mọ̀ ṣọ́ra.

ohun yòówù kó kójọ nínú ayé. O mú nǹkan wá bẹ́ẹ̀ ló sì ní mú nǹkan lọ. Àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé àwọn tí wọ́n jí gbé Ọlọ́run ti jẹ́ wọn dá wọn padà láyọ̀ àtàlàáfíà. Tí ìhùn èsì ìṣèròyìn mọ́. Gbogbo wa náà láti mọ̀ bẹ́ẹ̀.

nínú gbogbo àwọn gọ́ọ̀sù ẹni tó kọ́kọ́ máa ń fi ámónì sí orin jù àwọn páàtì tó yí tó bàbá ẹ̀ ni mo kọ́kọ́ mọ̀ lẹ́kọ̀ọ́ à ló lo soprano ló lo tẹ́nọ̀ tó yí gbá.

0: Hello.
1: Hello.
0: Ẹ máa kúrò lẹ.
1: Ẹ kúrò lẹ.
0: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè é.
1: Orúkọ mi ni Olúkẹ́mi láti Ọ̀yọ́.
0: Orin ìgbani lẹ̀ ń dá sí ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn.
1: Àti kúrò bẹ́ẹ̀.
0: Orin ìgbani lẹ̀ ń dá sètò yìí.
1: Là ń jáde.
0: Ewo inú àwọn orin ìgbani tẹ́yìn máa gbọ́ ní gbẹ́jọ̀hún àná èwo lẹ máa gbọ́ jù dáadáa tẹ́lẹ̀ tẹ́ràn ti pé bàbá mi ni máa pí orin àbí mọ́mì wa ni máa lọ láìkì orin jù.
1: Bàbá ara mo láìkì jù.
0: Bàbá ara mo ti lò darí. Bàbá ara ń jọ̀hún nílẹ̀ lẹ́m̀bẹ́ ni bàbá ara gan àwọn eléyìí tipẹ́ ìta tún lò ní ìsìn tipẹ́ gan. Adúpẹ́lẹ́wọ̀lọ́ ẹ kú gbádùn wa. Àmì Jésù Olúwa. Thank you so much, Chima. Thank you. Hello.
2: Ẹ
0: ra mọ́mí wa. Orin wo nìyẹn?
2: Orin ìgbẹ̀yìn ayé mi máa jẹ́ kó dàbí ti sọ.
0: Orin àwọn ti lórí lórí ètò yìí gẹ́gẹ́ bí orin ìgbani orin bàbá wa ayẹ wa náà ni.
2: Ok.
0: Orin bàbá wa ayẹ wa ni mo ti lò.
2: Ẹ̀jọ̀ ẹ tún bá ọdẹ rẹ̀ tó bá dọjọ́ mẹ́jọ.
0: Ọ̀dà kò burú kò dé kò burú.

ẹ̀yìn tí mo fi ń pe gbogbo ẹ̀yìn jọ̀jọ́ àgbòtí gbágbó òní yìí orin ìgbani yìí ọ̀gbọ́dọ̀ kú ò ẹjẹ́ àyà tètè gbépo lọ́wọ́ ọjà wa wá sórí ìkànnì yìí ẹ̀yìn ilé ìjọsìn lálá àti ilé ìjọsìn tí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń gbọ́wọ́ rẹ̀ ṣiṣẹ́ bọ̀ ẹgbẹ́ ìsọjí yín nǹkan kan wá ẹgbẹ́ wá sórí ètò gbogbo ẹ̀yìn tẹ́ bá sì ní orin ìgbani lé àwọn àwòjọ́hún àná tó jẹ́ ti orin ìgbàgbọ́ ni o ẹ̀yìn ẹ̀pẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bó sì jẹ́ ìkéde àti polówó ọjà 08034904305 08034904305 òní nọ́mbà tèmi 08034904305 wọlé fakorede ni yóò gbé títí ìjọ mẹjọ tèmi àti yín ọjọ pàdé mi ò fi yín sínú ìbànújẹ ìjọ mẹjọ mi ò ní bá yín nínú ìbànújẹ o ayé ò ní jí yín gbé o gbogbo ohun tí ó jẹ ìpòrúru ọkàn lórílẹèdè yìí ọlọrun palẹ wọn mọ pátápátá ni lágbára elédùmarè orílẹèdè yìí ó dùn fún wa yóò di orílẹèdè tí àwa náà mọ gbé nífọkànbalẹ tá a ní lè máa sá lọ sílùú ibòmíì mọ lágbára ọlọrun ọba ẹjẹ mi ò sún kí n ṣàìsí o wọlé fakorede lórúkọ tèmi lẹẹkan sí lórúkọ ẹnjìníà wa mo kí n yẹ ẹ ṣe o mọ dúdú bíi kóró sí thank you so much god bless

0: bẹ̀mù tó dún kìí ṣe dídún ara. Ó jiná dẹ́nu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́nipòṣónú Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
1: Rire ni ori ilẹ̀ Gígàlì tún ti gbéṣe rẹ̀ dé. Bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn ní gbogbo ayé àwọn ẹ̀dáwó rẹ̀ tó fẹ́ láti fàyè wọn dára ire fà wọ́n lọ́wọ́ sókè lórí ilẹ̀ Gígàlì nígbà tí wọ́n bá ń ké pé Olúwa Ọlọ́run àpè rire kí gbogbo ọkàn ìṣerere ó máa darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú rẹ̀. Reverend Samson Akinride ní gbogbo ọjọ́ kìíní tó bẹ̀rẹ̀ oṣù láago mẹ́fà òwúrọ̀ sí méje láti wá pàṣẹ ìrọ̀rùn gbígbóore gbà kún tó ń tàṣe yọrí gbogbo lóṣù titun. Èyí tí àkórí rẹ̀ tá a pè ní pípàṣẹ fóṣù titun ó nípàdé àdúrà lágbára náà first day of the month láago mẹ́fà òwúrọ̀ ṣaago méje àbọ̀ òwúrọ̀. Gẹ́gẹ́ olọ́lọ́run àpèrúre ló tún ṣe bẹ̀bẹ̀ nínú ìpàdé àdúrà ìrànlọ́wọ́ látòkè gbogbo ọjọ́ ajé tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láago mẹ́fà òwúrọ̀ sí méje òwúrọ̀ òníkẹ́ wa bá ọlọ́run sọ̀rọ̀ fún gbogbo ẹni tó nílò ìrànlọ́wọ́ ọlọ́run látòkè wá pẹ̀lú ẹni àmì òróró ọlọ́run alàjì Reverend Samson Akinride àti àwọn ikọ̀ ìríjú rẹ̀ bàbá àpèrúre tó bá wá dọjọ́rú kejì ọ̀sẹ̀ sí ọjọ́ ẹtì ní gbogbo oṣù bẹ̀rẹ̀ látago mẹ́fà òwúrọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ó ní ìpàdé àdúrà èyí tá a pè ní ọwọ́ àánú end of mercy tó wà fún gbogbo oníbòjípò ó nílò ọwọ́ àánú olúwa ọlọ́run àpèrúre ní ilẹ̀ Gígàlì ọlọ́run tó yí ayé Jábésì padà kò kúrò inú ìpàdé àdúrà lágbára tá a pè ní àdúrà Jábésì òní kẹ́ ti wá gba ọlọ́run rìn lọ́jọ́ sátidé kejì ní gbogbo oṣù aago méje òwúrọ̀ sí mẹ́sàn-án lọ́lọ́run ṣetán láti sọ̀rọ̀ ayé dayọ̀ gẹ́gẹ́ bó ṣe rántí Jábésì lọ́jọ́ wọn ni bẹ́ẹ̀ nílé ẹ̀kọ́ bíbélì wa ó máa ń wáyé ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀gun túsìdeè láago márùn ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ gbẹ̀rẹ́ láti fọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá nínú ìwé mímọ́ rẹ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn oṣù láago mẹ́sàn-án àṣálẹ́ ó ní ìṣòro alágbára rere fáwọn tó ṣe tá àti gbàre táyé fọ̀gọ̀jọ́ òru gbà lọ gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́jọ sí mọ́kànlá òwúrọ̀ la gbàdúrà papọ̀ láti tún yin ọlọ́run fọ̀nà wa ní olúwa lọ́wọ́ ẹ darapọ̀ pẹ̀lú àwọn àyànfẹ́ olúwa nínú ìjọ ọlọ́run wa tó wà ní Akoto Estate Olúyọlé Extension of Elebu Market Ìbàdàn ẹ̀kẹ́ olúwa lónìí láti pàṣẹ fóṣù titun gbàràn lọ́wọ́ wa látòkè tó ń tọ́wọ́ àánú olúwa káyé yóò yípadà sí rere.

0: ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Oya gbọ́ṣẹ́wò, ó ń dùn yùn gbàlétí. 32 FM ló ń pè bí 94.9. Ẹ̀yin ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Our fear is gone.

0: fun oluwa wa gbe ororo e sodo
1: get your oil ready
0: gbe omi e sodo
1: get your water ready
0: e je ngbo awon to bo lowo ja
1: ku le from those that are still in disappointment
2: pray that lord mo dupe lowo olorun oba ngba ti mo wa sori oke mo ba won gbadura ojo ti mo wa last ani ka kan le ka bere gbogbo nkan ta ba fe lodo olorun mo ti n lo USA sugbon mo wa so pe igba ti mo lo last yawo omo mi okunrin lo n bi o lo n fe obirin o ni mommy ki mi ba n gbadura ko na ro obirin mo ni ko si wahala mo le mi ko lo n so omo mi ni olorun ni mo ni ti mo ba be gbadura ke wo na ma gba mo ni ma gbadura ni sọ́ọ̀ṣì bàbá mi authority olówó dẹ̀ máa gbà tí mo bá dé nàìjíríà ó ní kò burú bí mo ṣe wá síbí nìyẹn ìgbà tán ní kán béèrè nǹkan tí èèyàn fẹ́ mo béèrè mo kánlẹ̀ mo ní ọmọ yẹ ó gbẹ́kẹ̀lé ọlọ́run ó dẹ̀ gbẹ́kẹ̀lé mi ọlọ́run má dojútì mi kó jẹ́ kí ọmọ yìí bí obìnrin mo ló ń ṣe dáadáa pẹ̀lú mi so bí mo ti kúrò ń bí bẹ́ẹ̀ ni ọmọ mi àbígbé yìí pè mí ó ní mami máa múra USA mo ní USA lọ́wọ́ tí mo wà yìí mo nígbà tí mo lọ yẹ mo ní ibi tí mo jókòó sí mi ò fẹ́ o mo ní lẹ́tẹ̀ mi wú mi ò rí bí násẹ̀ mo ní tẹ́ ẹ bá lè gbé mi sí fourth class mo ní màá wá ó ní ó ní nǹkan tí mo bá béèrè náà náà máa ṣe fún mi mo ní sókè wọ́n jẹ́ ra tíkẹ́ẹ̀tì ìgbà tó ra tíkẹ́ẹ̀tì tí mo dé nù plane mo ń lọ sí second class àti kínní ibẹ̀ lóyìnbó ti wá mú mi ó ní kí n máa bọ̀ kí n máa bọ̀ níbo kí n máa bọ̀ níwájú wọ́n jẹ́ mú mi lọ síwájú ọmọ kan tí mo pàdé ó ní mọ́mì ẹ soríire kémi gbàdúrà fún un kóun náà soríire mo ní ọmọ wa soríire o wọ́n jẹ́ mú mi lọ síbẹ̀ yẹ mo jókòó mo fẹ̀ mo nàṣẹ̀ mo jẹun tó da.
3: First class ni mo máa ń wọ̀ d'Amẹ́ríkà gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀ ṣe bó ṣe wù yìí sẹ́mi ò máa sọ lẹ́ẹ̀kan.
2: Ìgbà tí mo jẹ ìdọ́hun mo wá ń wo ọmọ mi ní yàrá tó mú mi sí tẹlifíṣàn wà bẹ mo ní ẹbá mi gbé bàbá authority sí mo lóhùn ni mo fẹ́ máa wò wọ́n jẹ́ ìgbé bàbá authority sí so nígbà yẹn mo wá ń wò wọ́n ọjọ́ tó ń ṣe bá ti dé mo rí wọn kéréje báyìí lórí òkè.
3: Lẹ̀ ń wò mí kedere.
2: Mo ní ha mo ní bá dẹ̀ wà ń lé nígbà tí bàbá yìí ṣe bá ti dé o mo wá pe ọmọ mi yẹn tí mo wà lọ́dọ̀ ẹ̀ mo ní bàbá tí mo gbàdúrà lọ́dọ̀ ẹ̀ fún yín mo ló ń ṣe bá ti dé ó ní tí mo bá dé nàìjíríà ó ní màá lọ kí wọn mo ní fún mi lówó mi ò lè lọ kí wọn lọ́wọ́ fìfo náà wá fún mi ní $100 yẹn so ọmọ mi tí ó sọ pé òun ò bí obìnrin yẹn ìgbà tí mo dọ́hun ó wá ṣẹ́ẹ̀dì fọ́tò ẹ̀ ó ní kí mi wò ó mo ní oyún nìyí ó ní ẹ mo ní rán ọkọ ẹ wá kó wá gbòòrò authority so wọn fún ni mo fún wọn ní òróró authority mo ní kó lò ó kó la ó fi panú ẹ mo lọ́bìnrin ló máa bí ó jẹ́ lọ ó lọ bímọ ó bí ọbìnrin.
3: Stand up and shout hallelujah.